0: ọgbọ̀n yàn máa múra. Ọjọ́ Thursday ni miracle awa. Níbi tí bàbá náà ti ṣẹṣẹ agbára. Níbi tí ara àdúrà yóò ti máa sàn. Tí alágbára yóò máa fi ṣe àmì
1: hàn.
0: Bíbélì fẹ́ náà sí iṣẹ́ àmì. Àti iṣẹ́ ìyanu. Àwọn ènìyàn wọn yóò lè gbàgbọ́. Gbogbo ẹni tó gbàgbọ́. Ẹja pàdé ní ọjọ́ Thursday. Níwájú Olúwa.
1: Ẹnì
0: kan níbo la ti máa pàdé. Brinkley Hall. Lẹ́yìn Olúyọmẹ́ta ìdè stadium. Ní Adó Èkìtì. Níbẹ̀ la ti máa pàdé. Miracle Hour. Bí bàbá mi ti ń ṣe nìyẹn. Àwọn ẹ̀rí tẹ̀ ń gbọ́. Bí bàbá mi ti ń ṣe nìyẹn sá. Ẹja pàdé mbẹ.
1: Gbogbo
0: ọjọ́ bá ti ń bọ̀. Sọ́gbọ̀n lọ sí Brinkley Hall. Brinkley Hall. Wọ́n gbé ọwọ́ bẹ̀ dàrẹ́. Níbẹ̀ ni ara àdúrà yóò ti máa sọ. Bí ìmọ̀rú ogun tó ń jà. Ṣùgbọ́n máa ń gbé bọ̀ níwájú Olúwa. Ipa bàbá mi ń kásá. Mú ọwọ́ rẹ lé orí ọ. Gbogbo ẹni tí ọwọ́ orogún wà lára ni. Nínú ìjẹ́ olórogún tó wà. A gbé ọjà dẹ̀ níbẹ̀. Kàkálí màtàdì kálíbò sẹ́dẹ̀ kẹ́dẹ̀bò. Ọ̀dà pọ́mẹ́sà. Inú agéjì tí olórogún jù ọ́ sí. Ayé rẹ̀ wọ́n ń sa malamala. Mọ wíwí wò ni. Pẹ̀lú àṣẹ Ẹlẹ́dùnmọ́lẹ̀. A gbé ọjà dẹ̀ níbẹ̀. A gbé ọjà dẹ̀ níbẹ̀. A gbé ọjà dẹ̀ níbẹ̀. A gbé ọgọ́ tí olórogún gbà lọ́wọ́. Ọgọ́ tí olórogún oyè gbà padà mi mọ bi tán gbogbo rẹ bọ mama yẹn nígbà tó ń ta ẹ gbọ́ nǹkan tó sọ ó ní mo gbà gọ ẹ ó ní mo lọ rí Emmanuela ọ̀dà gbọ́ mi mọ bínú ibi tán rí ogun rẹ bá lórúkọ jésù olùgbàlà ó ti mọ wí ni pé ogun tí a gbà lọ́wọ́ rẹ oyè gbà padà èmi ọjọ́ ajé ó máa mọ̀ sí rere ó máa mọ̀ sí rere
1: bá
0: gbogbo ènìyàn ajá gbọ́ ẹ̀rí iná. Ẹja gbọ́ ẹ̀rí iná.
2: Let's listen to this testimony.
3: Orúkọ mi ni Àdùnkẹ́. Ìdí ẹ̀rí mi ni pé Ọlọ́run ṣẹ́gun ńlá nínú ayé mi àti inú ayé àwọn tí mo lọ bu omi dádì fún. Ọlọ́run ó wò wọ́n sàn, ó wò mí sànà. Ṣé ẹsẹ̀ méjèèjì Ẹlọ́run ìhúndé lè mi kó kí mi kọbẹ̀rẹ̀ sí mọ́rasẹ̀. Mi ṣe é ṣe kọ́ ni ta mi lọ́fà bẹ́ẹ̀ mọ Ọlọ́run jù ọ́ lọ. Ṣé rí bó ṣe lọ tán? Ọya gbó mi àdúrà kan mo ti gbà ní rédíò. Mo ya mú bọ́sẹ̀ mi. Kí mo ṣe mú bọ́sẹ̀ mi? Àgbọ̀kọsẹ̀ mi yá pọ̀fọ́. Mo dúpẹ́ lọ́run torí ó mú mi lára dá. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹni tí mo bomi dádì fún. Iná ta ni Ọlọ́run lọ́fà wo. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó mi wọ ẹ́ ṣoṣẹ́ ìyanu láyé mi. Éèwù mú ìsàn. Mo dúpẹ́ lọ́run.

0: ẹ̀rí pé alágbára ni Ọlọ́run.
1: Ẹ̀rí
0: bó ṣe ṣe báyìí.
1: Ṣé
0: èèyàn lè ṣe lè ṣá?
1: Ó
0: ní ipá àti agbára ń bẹ lọ́wọ́ rẹ̀.
1: Miracle hour.
0: Ó di ọ̀sẹ̀ ńsà.
1: Kí
0: gbogbo èèyàn máa múra.
1: Yéè,
0: bàbá mi á ṣe ṣe agbára. Alágbára máa sọ bí a. Ọwọ́ Ọlọ́run á rìn sá.
1: Gbogbo
0: ogun ọjọ́ pípẹ́. Ẹ jẹ́ ká máa gbébọ̀.
1: Yà
0: ní Mandoko lè bá sí i. Ó ẹ jẹ́ kí gbogbo ènìyàn múra sílẹ̀.
1: Ká
0: wá pàdé Ọlọ́run. Ẹnìkan níbo ni bẹ́ẹ̀? Ìlú Adó Èkìtì la ti ń ṣe. Bá a ṣe ń ṣe nìyẹn ní every man. Bẹ́ẹ̀ni mi ìmọ̀ kan tó ń là kọjá. Ṣùgbọ́n ipa bàbá mi ka.
1: Tọ́lọ́run
0: bá lè ṣe tiẹ̀ nìyí.
1: Kò
0: ní ní lára láti ṣe tiẹ̀.
1: Ẹlòmí
0: ò fi ìrọ̀rùn gbélé ayé.
1: Oro
0: búburú ti tọwọ́ ba yẹ ẹlòmí.
1: So
0: múra kọ wá pàdé Olúwa.
1: Orúkọ
0: Jésù Olùgbàlà.
1: O
0: ní sìn wọ́n wá. Ẹnìkan níbo ni bẹ̀? Brinkley Hall. Lẹ́yìn Olúyẹmí Káyọ̀dé
1: Stadium.
0: Danimọ̀.
1: Adó Èkìtì.
0: Ibẹ̀ la ti ṣe.
1: Mo
0: retí rẹ lórúkọ Jésù.
1: O
0: ní wá lásán. O ní wá lásán. O ní wá lásán. Ẹnìkan náà ni mo ní ẹ̀rí.
1: Ó
0: dáa. Gbogbo ẹni tó ní ẹ̀rí. Rikọ́ọ̀dù ẹ̀. Sẹ́ndì ẹ̀ sórí WhatsApp number yìí.
1: 0700 664 668
0: Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí.
1: Listen once again.
0: 0700 664 668 668 63 Gbogbo ènìyàn.
1: Everyone.
0: Ìwọ tó ní ẹ̀rí.
1: You that have testimony.
0: Rikọ́ọ̀dù ẹ̀.
1: Record it.
0: Send ẹ sórí WhatsApp number yìí.
1: Send it to that WhatsApp number.
0: Ìwọ tó dẹ̀ mọ́ rikọ́ọ̀dù.
1: You that doesn't know how to record.
0: Wá sí program lọ́jọ́ Friday.
1: Come to the program on Friday.
0: Wá wá ṣe ẹ̀ mbẹ́.
1: You will share.
0: Ìwọ tí o ní oore ọ̀fẹ́ àti wá.
1: You that doesn't have the grace to come.
0: Wá pè.
1: You will call.
0: Sorry, the same number tí mo mú síta.
1: This is the same number.
0: A máa bá a rikọ́ọ̀dù láti bí.
1: We are going to record from here.
0: Tó bá ṣe àti clear.
1: If it's clear.
0: Tí network clear.
1: And the network is clear.
0: A máa tẹ rikọ́ọ̀dù bí.
1: We are going to.
0: Adẹ gba sílẹ̀.
1: And we are going to receive it.
0: Lórúkọ Jésù Olúgbàlà.
1: In the name of Jesus.
0: Lẹ́kùn ìyanu yẹn ó ṣí fọ.
1: Amen.
0: Mo lọ ṣí fọ.
1: Amen.
0: Bí ọ̀la Ọlọ́la. A máa pàdé ní Omission Dana. Ìwọ tó ń bọ̀. Mo ti sọ fún ọ wípé ẹ mọ yà síbi kankan. Trent Road lọ́nà Igbó Àṣọ. Ibẹ̀ ni kẹ́ máa bá. Ó wà lẹ́gbẹ̀ẹ́ títì. Wà á ti rí Mountain of Prayer Assembly. Wà á rí Post Tower ń bẹ̀. Ẹ yà síbẹ̀. Ó máa ní agbára. A pàdé ń bẹ̀. Tó bá di Wednesday. Bí òkè ìlú Adúmọ̀ pàdé. Thursday a máa pàdé ní Brinkley Hall. Ẹ jẹ́ ká lọ gbé omi wá. Omi ìṣọwọ́. Omi mímu. Omi ìwẹ̀. Mo rá agbára Ọlọ́run sínú omi. Gbogbo omi pátá. Ẹ jí padà. Ẹ jẹ́ Jésù máa sàn nínú ẹ. Bó ṣe mú omi yẹn ogun ṣẹ́. Ogun ṣẹ́. Iná agbára Ọlọ́run ó yẹ wọnú omi. Wọnú omi. Wọnú omi. Bó ṣe mú omi yẹn ogun ṣẹ́. Àìsàn yẹn sàn. Agbára Ọlọ́run kò wọnú ayé. Gbé kó mú dáadáa. Mú dáadáa. Wà á wá gbélé tó fẹ́ fi wẹ̀. Fọwọ́ rẹ ru omi yẹn. Fọwọ́ rẹ ru. Bó ṣe ń ru omi. Mo sọ tẹ́lẹ̀. Gbogbo àbàwọ́n lára rẹ. Ami òkùnkùn lára rẹ. Gbogbo ọwọ́ ayé lára rẹ. Lórúkọ Jésù. Agbẹ́dà. Agbẹ́dà. Omi iná wọnú rẹ̀. Agbára wọnú rẹ̀. Àṣẹ wọnú rẹ̀. Ó domi agbára. Olúwa yà sí mímọ́. Ògo ni fún orúkọ
1: rẹ̀.
0: Gbèsílẹ̀. Wà á wá gbélé tó bá di sọ́wọ́. Bí ọwọ́ rẹ méjèèjì sílẹ̀. Mo fẹ́ kó mọ̀ pé. Bàbá mi fẹ́ lànà. Ọ̀sẹ̀ tuntun rẹ̀. Ohun tó bá ṣe lónìí. Ó máa
1: determine.
0: Ohun tó máa rí lọ́sẹ̀. Mo fẹ́ kí gbogbo ènìyàn là.
1: Fún
0: ọ̀sẹ̀ tuntun. Èní jẹ́ ọjọ́ ajé. Ọ̀nà gbọ́dọ̀ ládọ́dọ́. Kí ọwọ́ rẹ méjèèjì sínú omi yẹn. Sọ pé Ọlọ́run ládọ́dọ́. Jẹ́ kí ọ̀nà ó là fún mi. Bí mo ṣe ń ṣanwó mi.
1: Ọ̀nà.
0: Ó yẹ máa là.
1: Ọ̀sẹ̀
0: tuntun yìí. Kí rí tajẹ́ ṣe.
1: Kí rí owó.
0: Ní gbogbo ọ̀nà mi. Kí rí ó tẹ̀mí lọ́wọ́. Máa ṣan wọ́n yẹn bá ṣan. Bó ṣe ń ṣan. Mo pa ní àṣẹ. Ọ̀nà rẹ̀ là. Bó ṣe ń ṣan wọ́n yẹn. Àṣẹ kì í jáde kúrò. Ọwọ́ rẹ̀ wà fi gbowó. Wà gbárí ayọ̀. Ó máa tẹ̀ ọ́ lọ́wọ́. lọwọ ọkàn rẹ balẹ wọn lu ayé asẹbi ọwọ ìwà fi gbẹrẹ ó ti rí bẹ ogori fóònù kọlu san dada gbé omi yẹn lọ da síta tó bá ti da síta wà padà wọlé wà wà lọ kanti má jẹ kí ọlẹ rẹ dín ní 1000 ọsẹ tuntun rẹ o fẹ la o baba mi fẹ darapọ mọ ọna fẹ la yiri ọdọ pípẹ fẹ tẹ
2: ọlọwọ
0: o ma ni agbara sa ọjọ
2: monday
0: la wa ti n se ọjọ ajé wa wa lọ sọ rẹ sori akanti
2: 1 0 2 8 2 4 7 0 7 0 3 1 3 1 1 0 1 0 2 8 2 4 7 0 7 0 3 1 3 1
0: UBA account name Jesus Witness Mountain of Prayer Assembly.
2: Jesus Witness Mountain of Prayer Assembly.
0: Tin yen o ba lo.
2: If that one is not good.
0: Eja lo first man.
2: Let this first man.
0: 3 0 5 4 8 7 8 7 3 5 3 5 2 7 2 7 3 0 3 0 5 4 8 7 8 7 3 5 3 5 2 7 2 7 first bank account name
2: is
0: Oladele Oluwaro Timi Gabriel.
2: Oladele Oluwaro Timi Gabriel.
0: Mo pase. Gbogbo ẹni tó ṣe láàrọ̀. Bó ṣe ń lànà fún ọ̀sẹ̀ tuntun. Gbogbo ibi tó bá dojú kọ lọ́sẹ̀
2: yìí.
0: Ọ̀nà máa là ń bẹ̀. Ó dẹ̀ ní tọrọ jẹ́. Ẹ mọ́ gbàgbé tí ọlọ́jì sì ń tẹ̀síwájú. Kílàsì ti bẹ̀rẹ̀. Wọ́n tó sì fẹ́
2: join.
0: Ẹ jẹ́ kí a pè sórí nọ́mbà
2: yìí.
0: 08 1 6 9 6 9 6 9 6 9 again 1 6 1 6 6 5 0 8 1 0 8 1 6 9 6 9 6 9 1 6 1 6 6 5 enti ewa ni Oyo State Lagos State
2: Ondo State
0: ti o de we ko join
2: you want to join
0: to fe ko eko ni abe ipe yi
2: you want to learn under this ministry
0: yes online lecture wa
2: online lecture is available
0: so e pe sorry number yen
2: on that number
0: won ma ko yin lawon kan te ma se
2: they
0: are going to teach you what to do bi o tin lo
2: as a going
0: ah won ni boku re pada
1: amen
0: won ni boku re pada
1: amen
0: owo olorun ba orin ni
1: ajo amen
0: wa pada layo
1: amen
0: o ti ri be
1: amen
0: o ko ni foruko ri wa
1: amen
0: oruko mi o ji pada
2: my prophet name have not changed
0: emi ni
2: prophet
0: rotimi
2: oladele
0: eri jesu
2: eri jesu
0: thank you and god bless you
1: amen
3: báyìí ni olúwa ọlọ́run ọmọ ogun ti wí látẹ̀rẹ̀ ránṣẹ́ rẹ̀ prophet rotimi oladele baba ẹ̀rí jésù the mountain of prayer assembly tó tẹ̀ tí kò gbọ́ Mr. Thursday, mi asale iyanu to su yi o. Bere lago meso owuro. Oni waye lojo Friday keje osu yi ibi pade adua wa ko yi pada. Odun ati akoko lo yi pada. Olorun wo ni. Oti mi Oladele AKA Eri Jesu. Igba NPA reti re. Ni break clear all. Le Oluka Ode Stadium. Darimo Ado Ekiti. Jesu onise iyanu. Tuti bere ise re. Lodun 2026 yi. Wa fun igbala, iwosan, itusile, idande, ojurere ati ona abayo. Ma gbagbe o. Thursday, bere lago meso owuro. Yo waye. Ya jo pade ni bi adua Thursday yi. Ni break clear all. Le Oluyemi Ode Stadium. Here one la ati ran ayo iwo na o di testimony. Opo iranse Olorun ati akorin yo wa nikale lati ma so kiki oro kan sinu aye re lo ta niyan. 09033076603. Prophet Rotimi Oladele AKA Eri Jesu ti NPA lo ni ide aja. Ogun ase ni Thursday. Na go meso wuro ase ledumare ni.

0: Glow 99.1 FM Ijafua.
1: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Àkúrẹ́. Onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹ̀jẹ̀ àjọṣe.

gbàbí má gbàbẹ gbàbẹ má gbàbí ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹja jọ ṣe

0: sora
1: ade fugba ti sawo omo ya tan
0: itan ni mu ni tan
1: ohun agbaye se ni ku leyin eni
0: ena
1: o de agbagba buri yangbe to kami lutiti
0: atoto dere tin fo gbe igbaye se igbaye se awon akoni ro ni jaso
1: akoni odua
0: Eto akoni odua yo mo kuriri latago ni le se igbo safefe glow 99.1 fm
1: ijapo ni lu akure
0: ni gogojo aje monday
1: bere latago mejo abo asale sago mesan abo asale
0: ori eto yi le o ti mo gbo tawon akoni le yoruba ti won ti gbaye lapakata bomi
1: ojo abi won
0: iwa ti gbaye se won loke ipe
1: a bibili ati bebe lo
0: akoni odua
1: omode lo lorin
0: agba lo nitan
1: olu omo femi ogunda isi
0: a pede bi ene layin
1: agbolohun bi oje
0: kakakakaka ibiti oro kamore laya kakaka
1: elede to mede tin felegede jegede apede dele lede to mede
0: kai kai ka
1: akiyemi michael
0: baba ilara na yo mo ko mo lupobo lori eto ohun
1: akoni odua
2: abe ti sunu le ni ti lesu o deyin eto
3: In a world full of noise, confusion, and endless pressure, there comes a moment where you must look within. Welcome to a new dimension of growth, a rebirth of purpose. Formerly known as Fire Within, now transformed into something deeper, stronger, intentional, mindful capital. Mindful capital, a sacred space where your mind is sharpened, your spirit is awakened, and your path to wealth, clarity, and inner strength is revealed. Join us. Spiritual teacher, Dr. Ezekiel Akonde, and your host, the voice of insight, Ayobami Enitilo, as they guide you through powerful teachings, mind renewal, and practical wisdom for living a fulfilled life. Every Monday from 9:30 p.m. to 10:30 p.m. on Glow 99.1 FM, step into your higher self, because true wealth begins from within. Mindful Capital, build your mind, master your life.
4: Imototo bori arumole bi oye se nbori oru iwa igbin oye omoluabi baba ti ji kagbale kagbata jiju ora omi tabi ipanu soju popo iwa ibaje ni iwa obusi ni pelu leyi tin kura jopo se jamba fun ilera omo niyan aisan ko de pago ti wa o bojuto ayika re loni ki ilera re o le ji pepe ile ise glow 99.1 fm akure loni ma gba idoti laye layika re Fafa wole toni, fafa lanjifa. Ikani Glow 99.1 FM tu kore da ale. Eyo ni leise, oloko wo, onise owo, elegbe jegbe, atolodo ni pata. Kile nta, nibole wa tete nta. Ili odun tu ti wole, ejeka ba nyi forere oja, nyi lori eto. Uju oja, nikani Glow 99.1 FM. Ija po este takure, tu jale jakori le dodo. Waso nipa oja tu nta, ibite wa tete nta. Lori eto uju oja luwo dakomu. Bugwa go meji la boson, si ago kan, 12:30 p.m. to 1 p.m. Ni gbogbo ojo aje Monday sojo eti Friday e o lu anfani yi lati so nipa oja tenta atawon te ni fawon ni bara yin ni le odun ka je wo gba ni ketiketi te ba fe ka wa ba yin ni bi te wa lati gbo yin sile e pe sori awon number won yi 0703022321 tabi 0703212921 e tun le pe sori 0704375 4793 wo je anfani eto ojo oja ka jo bugba re je
5: Orisirisi ninu eyo kan to tun ta won yo radio awa ara wa ni
6: soro ba mi fa keyen soro ka gbo soro
7: lojo mode oba mi o gbe ni lija kero bo lija lo ni ki so fun pe ire re ma de o oba mi ara gba yabu yabu ninu ikede oluwa koko aja won koko aju won koko meni bi ara sa si were je bi oba ko so ni olo Tomorrow, by my daughter, Kata Kata Kata. I said to Lawa, yeah, what about me? Look at over, but in Banditin Rani, but I know what I said. Everybody walk, go, go, go, go, go, go, go, go, go, go, go. Pass up again, your man, Babala, be a money monja. Lost, say, you're a daughter of Baboya Banu Layan. Oh, my banker. You look at that one, my lady. What better lower go when you're picking up a moon, a friend, or what number? Ni olori abi wa bere lo wa ko bi pe kilo fe mule ki ako bi to soro ni aburo ti tete soro siwaju re aburo ni e ma je ki egbon mi o soro oni gbogbo owo ti egbon mi ba fe da je nda aburo ti mo gupe ti ako bi yen ba soro a fe ma fi awo wi fa ipade eseyin ni oro won ni waju lo gbe mi di ayin leni ani kan ni to ba nje ni waju ko di ori ara re mu sọ pé mi ò kí ṣe ẹni ẹyin ilé baba ilé ìyá ládùúgbò ilé àná ilé ọkọ ibi iṣẹ ilé ìwé ẹni tó ń gbọ́ mi àní ẹni wájú ni ọ orí ló máa jẹ ó ní dìrù olúwalólùṣọ́gùtà wa àwọn kì yóò di aláìní tọmọtọmọ a máa dùbúlẹ̀ ní pápá ọkọ tútù lọ́sẹ̀ yìí o a sì máa rìn nípa ọ̀nà òdodo ìrí àti anú ni ó máa tọ̀ wá lẹ́yìn lọ́sẹ̀ yìí o Jeremiah chapter 1 verse 7 o kọ tí ọjọ́ orí rẹ lè jẹ́ lọ́sẹ̀ yìí wà á dẹni ìbùkún ẹsẹ̀ kẹwàá olúwa yóò fi ọ́ ṣe olórí ní gbogbo orílẹ̀-èdè yóò sì ọ́ tọmọtọmọ báyìí lọ́lúwa wí ogun ìtẹ̀lẹ́rẹ́ yóò bù jáde lọ́sẹ̀ yìí ogun ọmọ rẹ ò ní dojú kejì ogo Jeremiah chapter 1 verse 5 ọba tó mọ̀ ká tó dá ọ láti inú ìyá rẹ yóò rẹ̀ lọ́wọ́ lọ́sẹ̀ yìí ẹsẹ̀ kẹfà ó mọ̀ ṣe ó mọ̀ ṣe ó dọ̀lọ́la ó dọ̀lọ́la à ń fi ọ̀rọ̀ orílẹ̀-èdè kẹ́ ọ lọ́sẹ̀ yìí tọmọtọmọ Jeremiah jọlọ ọlọrun wà jọlọ jésù lọsẹ yìí àìsẹyà jọlọ jésù wọlé àjọlọ ọlọrun ogun tó daṣọ bò yẹn ó ṣe lọsẹ yìí ayé òní ni ọlọrà tọmọtọmọ ọwọ olúwa gbé ayé rẹ lọ sí koríta ọtún gbẹrẹ láti oṣù tuntun dé oṣù tuntun ó yẹ gbẹrẹ láti ọjọ dé ọjọ ó ní mọṣì ó ní fòṣìṣayọ olúwa yóò kọjú sí ọṣẹ lóore láàrin àwọn ọmọ ìyá rẹ olúwa yóò ṣe ológun tọmọtọmọ àìsẹyà 45:16 níbi tó yẹ kó ti náwó òní nẹ́ẹ̀tì ju tọmọtọmọ àní àkọ́bí iye èyí tó ṣe lẹ́yìn tó yà kọjá síwájú iṣẹ́ rere rẹ̀ dé tọmọtọmọ owó òní dọ̀tá rẹ o ọmọ rẹ òní wọlé látorí àga àṣeyọrí wàá jayé dalẹ̀ tọmọtọmọ lọ́sẹ̀ yìí ìrànlọ́wọ́ dìde sí ọ tọmọtọmọ o lọ́wọ́ ọba tí ìdí ọ̀rọ̀ tí tó sọ wàá lẹ́nu ọ̀rọ̀ nílé bàbá àtìyá rẹ o ó ṣiṣẹ́ ìwọ̀sí mọ̀ irúgbìn tó fomi jẹ́ fún ọfàyọ ká o àràbà rẹ òní wọ́ lójijì gbogbo làálà rẹ láyé wàá dúró jẹ́ tọmọtọmọ ẹni mímọ́ Israẹli yóò dọ́lábò ọ tọmọtọmọ o ìlàkàkà rẹ lọ́sẹ̀ yìí ó máa já sọ̀rọ̀ àga ògo ìran ó yẹ gbà gbọ́dọ̀ o adé ògo ìran ó yẹ adé fún wa sọmọ rẹ orí rẹ gbà àtúnjẹ tọmọtọmọ ó jẹ́ gbèsè mọ́ o owó rẹ tó wá síta ọlọ́run kó bá ìgbà wọlé ẹ̀tọ́ rẹ adániwáyé ó bá ìgbà o afúni lóúnjẹ kò ní di ọwọ́ rẹ mú o ọ̀rẹ́ ọmọ rẹ kò ní bú ògo ọmọ rẹ jẹ lọ́sẹ̀ yìí o ẹlẹ́rìí ọ̀yẹ̀yẹ̀ kò ní jẹ ọ lẹ́sẹ̀ tọmọtọmọ o ọlọ́wọ́ ẹ̀pọ̀ kò ní sọmọ rẹ sí gbèsè ayé òní fire ìwà tọmọ rẹ ṣe mìíndì òní dúpẹ́ tipátipá lọ́sẹ̀ yìí owó àdánà tó máa wọlé o wà á jayé dọjú alẹ́ ojú òní ti owó lórí ọmọ rẹ lọ́sẹ̀ yìí o ọ̀sẹ̀ yìí owó gidi wọlé òní pọnmi sẹ́pẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí tọmọtọmọ ọmọ rẹ òní dẹ̀rọ̀ lọ́sẹ̀ yìí o ọmọ tó pọ̀ ní ọrẹ yóò rántí rẹ tọmọtọmọ ire ìrandínà rẹ ó yẹ gbà lọ́sẹ̀ yìí a kì yóò kọ́ sílẹ̀ tọmọtọmọ o yóò bá jini lẹ́sẹ̀ kò ní jáde lọ́sẹ̀ yìí o ọmọ dáfídì yóò ṣàánú rẹ tọmọtọmọ òní ṣaláìní tọmọtọmọ ọmọ òní bojú rẹ jẹ́ lọ́sẹ̀ yìí o ìrètí rẹ máa já sọpẹ́ lọ́sẹ̀ yìí o oríire bá tọmọtọmọ ó yẹ gbá májẹ̀mú àṣeyọrí àlàáfíà tún tẹ̀lé ó yẹ jáwọ́dú.

0: òṣìṣẹ́ iná ni wọ́n mọ̀ tí ń sọ̀rọ̀ báyìí olójúwérò yẹn kan ti ń bẹ̀ lọ́wọ́ tèmi gbátẹ́nẹ́nì tó jẹ́ alága wọn bẹ̀ ìyún àjáírò ó ní pé ṣe rí àkókò ìrọ̀rùn léyìí tí ààrẹ Bọ́lá Tinubu ti kéde pé kò ì tí ì tẹ àwọn òṣìṣẹ́ lọ́wọ́ baálé mi jẹ́ ká ṣe nǹkan kan láàárọ̀ yìí torí pé mo ń ṣọjọ́ bí jẹ́ kémi nìkó mú àwọn kókó ìwé ìròyìn wa
1: mo lè mú kókó kan wa o
0: kókó ẹyọ kan kí ni kókó tó fẹ́ mú wa
1: kókó tí mo fẹ́ mú wa náà ni wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbéná wojú ẹkùn òpébolo lọ́rọ̀ wípé 3000.
0: Láti ìpínlẹ̀ Ondo tá a wà gẹ́gẹ́ bí mo ti wílẹ̀ kan èmi nìkan náà nífẹ̀ẹ́ mú kókó tòní wá torí pé mo fẹ́ kí baálé mi ó fara sílẹ̀ dáadáa àti pẹ̀lú pé ẹ̀bùn tó fẹ́ fún mi fọ́jọ́ ìbí mi kò ì tí ì mú jáde mo ní kó mọ tú ẹrù náà. Láti ìpínlẹ̀ Ondo tá a wà yìí kókó ìròyìn kan ó jáde láti yàyín gómìnà Ayédàtiwa iná ni ó ti yan àwọn abẹ́sinkáwọ́ àwọn olùrànlọ́wọ́ tí wọ́n tó 2 ní 50 bákan náà láti ìpínlẹ̀ Ondo tá a wà yìí ni komisanna kan mọ̀ ti ń rọ àwọn alátìlẹyìn gómìnà Ayédàtiwa àti Olúbùnmi Túnjí Òjó ní ẹ wò ó ẹyẹ mọ sọ pé àìgbọ́ra-ẹni-yé ń bẹ láàrin gómìnà Ayédàtiwa o àti Túnjí Òjó àti pẹ̀lú láti ọ̀dọ̀ àjọ INEC pẹ̀lú bí ètò ìdìbò àpapọ̀ ti ń kù àwọn ọjọ́ bíi 100 ọjọ́ báyìí wọn ni bó bá di ọ̀la ọjọ́ ṣẹ́gun àjọ INEC yóò mọ bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ níbi tí ìgbésẹ̀ wọn gbé dúró ní Nàìjíríà tá a wà yìí náà mọ̀ sí ni lórí ọ̀rọ̀ tí Àtíkù tí ó fi pe ààrẹ Bọ́lá Tinubu lórúkọ àbí sọ̀rọ̀ Eyún Bọ́lá lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí nígbà tí Àtíkù ti bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ nípa ayẹyẹ ìgbòmìnira Nàìjíríà o ìní Fẹ́mi Fàní Káyọ̀dé ó mọ̀ ti gbójú agàn tako Àtíkù o lórí bí ó ti pe ààrẹ Bọ́lá Tinubu ní Bọ́lá gẹ́gẹ́ bí orúkọ àbí sọ̀rọ̀ bákan náà wẹ̀ pẹ̀lú bí ètò ìdìbò ti ń súnmọ́ ìtòsí báyìí ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí mọ̀ ti jẹ́ kò di mímọ́ o oníṣẹ́ rí àtúnṣe àti àtúntò léyìí tí òun ti gbéṣe sínú ìwé ètò ìdìbò tọdún tí ń bọ̀ yìí tí wọ́n sì ṣe lọ́dún tá a wà yìí ó ní kò sí pé bóyá wọ́n fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ pé èyí tí wọ́n ti ṣe nínà ni wọ́n mú lò lọ́dún tí ń bọ̀ nígbẹ́nu ti ètò òṣèlú pẹ̀lú bí ètò ìdìbò ti ń súnmọ́ tòsí báyìí wọ́n ni àwọn aṣòfin nílẹ̀gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Zamfara láwọn bíi 8 wọ́n mọ̀ ti kọ̀wé owó láwọn ọba ẹgbẹ́ òṣèlú APC ṣe mọ́ ẹgbẹ́ òṣèlú wa ni wọ́n lọ lọ́wọ́ tá a wà yìí a mọ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ nígbà tá a bá débẹ̀ Umahi náà ni ó mọ̀ ti wá sọ̀rọ̀ oníṣẹ́ rí pété òbí léyìí tí ẹ rí ni kódà kò tiẹ̀ mi ààrẹ Bọ́lá Tinubu bí ti ń wò mọ̀ kìí ṣe ìjayà fún ààrẹ Bọ́lá Tinubu gbogbo àwọn kókó ìròyìn yìí àti àwọn. Ó dára kíra pé a kò ojúmọ̀ tòní lágbára lọ́wọ́ lọ́hùn ọjọ́ ajé tòní yóò ṣe dáadáa fún wa àràjé náà a làjé lọ́wọ́ a ní lápò àsìkò òjò wẹliwẹli lápá àtàkùrẹ́ tá a wà yìí lápá ìjàpò tá a wà
2: yìí.
0: Ẹyin tí mò ń sọ ni pé oòrùn ti ń ràn ìràn kárí ayé ṣùgbọ́n àkókò tí wọ́n fi ń ràn káàkiri àgbáyé náà ni ó yàtọ̀ síra bá sì ti wà ní jàpò ní àyín tójú òun rọ̀ ó lè mọ́rọ̀ dé ìgòbà níbẹ̀ yẹn mo sọ pé lápá àkúrẹ́ táwa wà yìí o tójú òun rọ̀ àwọn kan lè mọ́rí níjọ́ka.
2: Bó ti wo olúwa ló ń ṣọlá.
0: Yes ke bó ti wọ́ lọ́ọ̀ ní sí nǹkan rẹ̀.
2: Bó ti wo olúwa ló ń ṣogo.
0: Akínyin pé ẹ kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí i mo sì ń ṣọjọ́ bí mi mo sì ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣùgbọ́n mi lánàá àkódà àwọn olólùfẹ́ mi lórí rédíò wọ́n fẹ́ pe fóònù mi pa ọ̀rẹ́bìnrin wa o ẹ kú ọdún o kíní kankan ìfẹ́ ìpọ̀ ẹ ṣeun gan ni o mo mọ
2: rírì àwọn olólùfẹ́ rẹ
0: gbogbo àwọn olólùfẹ́ mi náà ni wọ́n
2: nífẹ̀ẹ́
0: mi àwọn olólùfẹ́ gbà yín ọmọ gàwá ibi ẹgbà àgbèjọ ọmọ nímọ kí n pe ẹkọ ojúmọ ẹ káàbọ sórí àkọtun ètò ọrọ pọ.
2: Alàdé tí ń jẹ adẹ́niyè ló kọ tí mò ń jẹ bàbá oníkẹ̀kẹ́ worldwide the only overgraduate in the universe olówó rí ìyálọ́jà kan ṣoṣo nílé o máa rí wọ.
0: Ó dára jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tèmi láti ìpínlẹ̀ Ondo. Tá a wà yìí gómìnà Ayédàtiwa ń lọ ti ṣe ìyànsípò àwọn abẹ́sinkáwọ́ àti àwọn olùrànlọ́wọ́ 2 lé ní.

0: ẹ ṣeun ẹ kaabo pada lati odi keji sibi ti a ti mo te waju bayi lori eto yin eto wa oropo lati kan ni glow 99.1 fm japo state akure ebe ti tin gbo wa bayi awa online loju opo facebook wa te ba ti tesi glow 99.1 fm akure nibe na ni e ti mo wo wa kitikiti e fi rongba yin sowo e pin ki e si like e ki atunjo se eto toni lame yo to wa tin be nile agbara pelu wa bayi omoba niran obembe eko ojumo aku ojo aje toni asiko ojo wele wele
1: to olori olojo bi eyin olojo toni eko ojumo etukun lataro
2: iwo ni olojo obi ta lo nso ojo obi
1: olori mi o na mo ti daruko yen olori olojo obi
2: kabiyesi na nko
1: jojo kan na jojo bi ni
0: to
1: no ibere to ba jojo
2: bi yawo mi ni
1: to ati gba le teso
0: it's okay
1: aje yara le o ojumo aje toni ojuwele ojo to ka mo la ro yi yo so wo daada fun wa yo mo ibukun ba wa
0: amen
1: yo si so wa
0: amen lagbara lowo lo je ka bere lati ipinle ondo ta wa yi tin gbo iroyin pe ati gomino ati olubumi tunji ojo ti se minister fun oro abele ni nigeria pe aigbore ni ye nbe laarin won koda awon kan ga ti e mo so pe osan atoru ini gomina yeda ti wa o ati tunji ojo pe won yin kora won e pe benikan ba nbo bayi ikan o ya bayi pe e ko sijo ti won foju rinju sugbon commissioner fun oro iroyin idowo ajanaku ni unique ni pinle ondo ta waye o ti wa salaye oro ni seri eyin alatileyin ti ayeda ti wa ati tunji ojo gan I teyin gan dale gan lo poju pe eye mo so pe boya igbora ni ye nbe laarin awon mejeji ati pelu pe awon mejeji yi na ni won jo nri si idagbasoke ipinle ondo ati ta tin gbo tele ati ta se wa ngbo bayi ni isin bawo lo ti ri si ni okan ti yin omoba
2: igba keji gomina ipinle ondo na o na soro o na yan na oro o ni won so wi pe ko si ibasepo to dan moran laarin won ati gomina awon kan won yeyi
1: oro agba ni oro ti commissioner fun eto iroyin ati fitoni leti oro agba na so yin atoro oloselu gbogbo alamo nle yoruba pe eyan gbo buru le na bore bo se kan so na na je so yin sugbon ni ta ba ni ka so bo se ri gan loju aye ni gbangba nko ton so amo pe ko ri be sugbon bo se kan so no no se so yin lati pe tu se oro to nlo lawuyo fa kaja oselu nbe laarin biti o ati gomina ko se ona mi ta fi le so ju be yin lo
2: eyin be ngoro
1: awon ara ile na to da si bayi
2: igbákejì gómìnà náà òun náà sọ pé àwọn kan ń wo níwò wípé àárín òun àti gómìnà ogun àárín òun àti kinní kan ogun ṣé bẹ́ẹ̀ náà ni nílùú ìṣèjọba.
1: Mo ń gbé bọ̀ lẹ́ẹ̀kọ̀kan náà ni ká gbé lórí ara wọn lẹ́ẹ̀kọ̀kan. So lórí ọ̀rọ̀ bitu àti gómìnà ọ̀rọ̀ 2028 ìtàlùmọ̀jẹ gómìnà ló dá ipò di wàhálà tó pọ̀ jù then èkejì tó di wà tó jẹ́ wàhálà ni pé ta ni ààrẹ tinubu máa gbóríyìn fojú tanu adámọ̀jù gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ kí n jáwé olúborí ní ìpínlẹ̀ ondo nǹkan méjì tó fa kájà nìyẹn ta ló ṣiṣẹ́ fún ààrẹ tinubu jù ta ló ẹ̀kan gbóríyìn fojú tá ààrẹ tinubu bá jáwé olúborí ní 2020 ìyẹn fa wàhálà èkejì tí mo kọ́kọ́ sọ ṣáájú ni pé ta ló máa jẹ gómìnà ní 2028 election náà lórí ọ̀rọ̀ ti deputy governor gbogbo bí o bá wù káwọn náà ti ṣe sọ ọrọ àgbà náà làwọn náà sọ yẹn ọrọ olóṣèlú náà dé ni wọn ò gbọdọ bọ sí gbangba náà láti wàá sọ ni pé nígbà tí gómìnà ayédàtiwa náà ń kojú irú wàhálà bẹẹ lábẹ ìṣèjọba olóògbé akérèdọlù mi rò bẹẹ rí ibi kankan lójú ìwé ìròyìn kankan tàbí níbi kankan tí gómìnà ayédàtiwa ti sọ ní yanya pé àwọn ní ìṣòro pẹlú ọgá àwọn ẹ lè gbọ lẹnu ẹni deputy governor bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń fi gún mọ́ bí ó gbọ́ ẹ bó tiẹ̀ nira jù bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ wípé deputy governor ò ní kò sílẹ̀ kò gba inú deputy governor láti bọ́ síta láti sọ pé èmi àti gómìnà mi o ọ̀gá mi o wàhálà díẹ̀ wà láàrin wa bọ́n ti máa sọ náà ṣe sọ yìí ṣùgbọ́n aráàlú mọ̀ wípé nǹkan ò dánmọ́ràn kò síjà láàrin wọn lóòótọ́ ṣùgbọ́n ẹ̀tọ́ tó yẹ kó máa lọ sọ́dọ̀ deputy governor ó dàbí pé ó ń rí bákan.
2: Ṣé àmì ilé ìjọba ni?
1: Èmi kò sí èmi kọ́ ló ń sọ síbí à ń kàwé ìròyìn kò dìgbà tí ń bá wà ń lé ìjọba ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò sì ṣe ń lè gúlò t to ba ntele iroyin won ma ri die die won le ma mo gbogbo eton bo won ri die die so iroyin lo nje ka mo bo se nlo iroyin o de paro o si ronu iroyin ari awon
2: akole iroyin
1: ari awon foran ari awon aworan to won ya te gomina ado si bi kan te deputy governor awon yan ri kudie kudie nu aworan won yin so
2: o de le pe e ka sale wo bae pelu nkan ta ti papo ninu royin ti toni ni itoje pe ti eyin na ti nba wa da si ta ti jo yan nana re lori eto yi kini kan be nbi loni o ti o fi je wi pe mun ni iyan je lodi ti awon osise ti won gun le lowo lowo yi o ti se afihan wi pe ah ipadabo are wa lori dede Nigeria o ti me awon iko igbimo ipo longo ibo makinde awon ni soro yi egbo se ka wa so wi pe ko ti e sibi kan ti are to ti gba tayo
0: lami yo to wa se ka ba yin wo mi e tori awon kan ni pe ke drink water bayi lori Facebook e bebe tin se suke won ni pe ke mo mi dakun be Yusuf dakun ba mi ba
1: won ni wa ara le na ni pe
0: dakun ba mi wa won mo
1: le se suke ah ba bi de ti re suke o wa ba bi de awon kan la ibo ta fe je fun ojo bi
2: ti
1: Unless bawon fura won ma ngbo oro po fura awon awon fi sere tawon ba raye gbo awon ma so fun awon mu gbalegbe won
2: won dedicate e
1: ikun won gbo nkan to nso nbe idi ti mo fe gborin ifun gomina ni pe bo ti e je pe lopolopo gba emi ma nso pe won si da to won si bayi won si bayi inu mi dun si wi pe gomina je eni to je pe awon ota anybody no pe eni nsoro mi ni o ya mi lenu pe won so wi pe gomina ngbo eto yi fun rara won idi to de tu wa fi da mi loju ni pe oro agbogbo ta ba ti pariwo oro bayi a pariwo oro bayi e kan le igbese lori e ni kia kia ase gomina n gbo looto so ka dupe lo gomina wi pe won ka eto wa ikun won gbo won fi nse akajuwe
2: ko ti e si gbogbo eto ti n jade ni ilese ti won ki n ka si
1: so ka dupe lowo ijoba lori oro awon to n so pe ati pada sori oye are tinubu pe a fe mehe oro yen loju temi o pe si damage ni onigbo damage ni emi no ni guarantee pe are ma win 2027 election tori awon awon nkan to luwe nri
2: gege bi ero kan yin eyin wo ni wo wi pe sugbon awon kan ti wa nso pelu wi pe iyanselodi si awon osise ti an gun leyi pe o seese
1: iyanselodi awon osise emi o ri gege bi ami dani loju pe a se adina gbo ko pa diwo ati jawo olubori are tinubu tori pe kini ki se pe mo fe nu sata awon osise sugbon won ba perete ni ibo osise ninu awon to ma ndibo ninu en to determine to ma jawo olubori o dabi ipinle osun ni almost all the civil servants na so pa awon ma lo fun adeleke iyen o fun adeleke guarantee pe o ma win election because civil servants are behind you ko si guarantee me so pe awon osise egbe osise yanse lodi emi o ri gẹgẹ bi atoka ti ajuwe wi pe a pa ijawo olubori are tinubu lara ko tumo o si wi pe opolopo ma n ro pe won ma n so pe are tinubu le ma ja ko ni oju oni to mo ni somo to mo loni pelu bi oro otesulu nigeria se ri ko si guarantee fun are tinubu pe won ajawo olubori ko de si guarantee na pe won fi di remi 50-50 ni lodo temi o ti duro lagbede meji ni awon atiku ati obi atiku gẹgẹ bi enikan to ba se ise to ye ko se to se ilagun to ye ko se to de na owo to ye ko na atiku gẹgẹ bi enikan lai so
2: se oro eto inawo ni se pelu oro andibo yan olori ni orile ede Nigeria
1: lai se dibo ko se be last lai ti e se dibo ko se be ko ma fowo ra ibo to ba lowo lati se eto ipolongo o ti fi dire mi already
2: eyun lawon ile ise radio to po
1: ben
2: kan mo
1: ben oruko e gbodo jale jako iyen wa kere kekere tun niyan ipolongo lori radio e to ti koko ju nu owo teyan nlo nlo oselu to fin build structure o no npe money to build structure
2: ti won npe structure
1: ti wa fin ni awon eyan to je pe bo ran bojo ran wa ma tori bo gbogbo nu koro kan du to ma wa so yin ri atiku
2: tori ti e
1: nko ton pe structure ni evangelism
2: e lo e ti lo daruko egbe oludije
1: mo ti n pada bo sori obi na eyo kokan ni mo fe mu won eyi ke yin nu awon mejeji to ba mo nko to pe fun lati jawo olubori lati fide are tinu bojole lai fowo so wo ko pelu eni keji o le jawo oribo atiku can defeat tinubu obi can defeat tinubu bo yen te ba mo ise to wa waju yin lati se ati owo te gbodo na e je nsakajuwe eto idibo ko osu meta gbogbo eni if I meet le ma ka osu meji tori ijo ta ba ti mo ojo kini osu kan lagboro olohun osu yen tin
2: pari
1: so ku november december de re onikaluku tin se popo
0: so won ti tin se countdown gan bayi pe o tin
1: bo
0: ojo ogorun ojo
1: as at now mi o ri ifarahan atiku londo state mi o de ri ifarahan peter obi an to ba fe paro se mo pa awon eyan ma nferan oloselu kan won ma tori be ma so
2: o se se ko je pe awon wo ni wo wi pe ibi ti awon ti nifon le kan na
1: nkan to ma mu nkan to ma mu confidence re mi gogon niyan o ni mo se ntenumo eyi ke yin nu won to ba mo nkan to pe fun ibi ti agbara e wa wa rora fi be le die wa gboju ko nbe ibi to ti fuye wa lo sise to ibe daada atiku mo pe won ni bopo to po ni southwest o mo pe southeast is a problem gbagbe north if I wa keru e o ni gbe ni north mo lasiko yi wa kangara e kuro gbogbo le ariwa wa wa joko si le karojiri wa ma short between ibi ati ile ibo to ba de je obi na ni o mo pe southeast lagbara e wa
0: southeast gan won mo tin soro baye yun de
1: won
0: oni eyan meta ni won jade lati apodo won lohun pe ke se peter obi nikan
1: so mo ye so pe awon funra won won ti se mapping political mapping and structuring pe bo ni mo ti fe ri ibo won fe duro lori pe ibi tagbara mi wa ye ibe ni ma ti jawo olobori nkan ta ti ku gbekele ni yen northern vote o gbagbe to ba pa southeast vote ati south south ati southwest de de mo o le fi are tin o le fe yan are tin no bojonle so emi o ni duro lori wi pe are tin no bu le win nkan to ndun mi nbe ni pe awon oloselu gbegi alatako mejeji won ti fi ami fara awon wi pe won mo nkan ti awon ni lati se lati defeat are tinubu bo ti e se asopo individually gege bi olodun ni eyi to ba wa hard work ni won to mo nkan to ye ko nse a fi de are tinubu jole
2: e se ka ni ka tun pada sibe na ni o lori oro 2027 yi asiko na ti bere si onna ka lebu si ijoba tinubu bayi o ni awon owo kan be ti lo si bi 11 trillion naira to je ti wo nene PCN mi mo won ni won se bakan egbon se kin se oro oselu lo nsele yi ki lo de to je pe atiku nigbati o gbigba ibo ko mo tu isu de sale ikoko bi pe kini kan nsele o se wa je pe asiko oro ti asiko gba ta fe dibo yi ni wahala wa bere ti nsele se se ran ti pe awon ajele gbese kan be lori oro NNPCL
1: ogbon oselu asiko en to ba fe jawo olubori ni oselu o gbodo gbogbon yen pe ti asiko ito idibo ba tin bo o gbodo wu awon ase ma se eni to wa lori oye to fe
2: sugbon to ba je pe a fe se ki le Nigeria ko roju ko raye nigba ti joba to tin be nbe to si se joba e lo lowo a se ma se awon ore kene win wadi lori awon kan tan se gbe nde ni asiko idibo yi
1: ikini nbe ni pe awon to ni pupo nu ise yen ju lawon to npe ni activist iru awon omo ye lesowo re bayi ti o ba soselu ni iru awon yen bayi lo wa ni iru kakun iru oro bi eleyi awon ni iru oro bayi ma nje logun sugbon oloselu na to ba mo ise ni ise as an opposition party member ati le atokere lelekun sin jujun lo tin mu
2: o ti koja ala bayi
1: wa gbogbo e gbogbo e se ri oro ta ti ku gbe jade igogan the message itself o gba ti mo tin tenumo jare ti ni ba so pe tori pa awon yo subsidy kuro ni owo se nwa si look lajo ta re ti ni bo ti debe oye ti won na lododun ni NNPC account ton fi ori le ko bo fo mo arayi ojo ye ti Buhari fi se for subsidy for dumejo trillions of naira ti NNPC n gbe jade every year audited accounts ko tan pe ni audited account ki se le ti joba le dowo bo tabi ton le sawuroju si o to ra on professional company non se o won de tin so latodun ta re tinu bo ti de be pe obiti biti trillion ten gbe jade under the name of fuel subsidy ko ti se to le se alaye yen faradu ele esun subsidy mo awon owo trillion trillion e kilo dale lori gan ibo lo nlo mbo lo yen nlo to
0: ah huda lori oro atiku ati are bola tinubu ina tun ni leyi ninu oro ti atiku ti o fi ba omo nigeria soro lojo kini osu kewa ta wa yi nlo ti pe are bola tinubu loruko abi so re bola awon yoba si lo won bo won ni oruko la po balade pe bo ti pe bola yi o pe oruko re kuku ni sugbon femi fani kayode to tin ba kan ni je minister fun irinajo ojo ofurufu nigeria o ti wanjuwe oro ti atiku so yi pe iwa buku ni nise na ni
2: ko sapem
0: pe ko saponle are bola tinubu pe ke ko fe lo are lo se wa lo lo uruko abi so re bola e kine ti ri ati oro ti atiku so o e to fi pe are bola tinubu loruko re bola ati eyi ti fe mi fani kare na ti o na wa jiyan ni isin
1: tabanika wo ise ati asa ile yoruba o le je yen ni fini kayode nso nti e bo ti e je pe fani kayode on gan fani fe mi fani kayode ffk fe mi fani kayode ko sin nkan to le to oro to le gba inu e jade temi le kakun sugbon like I always say ki se messenger lo se dun lo je itumo eni to soro ko lo ni sugbon nkan to so le mi fe so sugbon en to soro gan fun e ko ti e gba inu e lati ma soro bi ele tori wo gan o wu a ke mi ti e fe soro loro ffk now lori oro pe atiku n pe are tinubu ni bola one ti are tinubu ba do lori wi pe ojo ori tawon ko le nu akole official age one. Atiku is older than Tinubu by over 8 years. Atiku is about 82. Tinubu is 74. Going by official record. So me ro pe Atiku ti ko ja ye ni tabani to mo to
2: do. Bo ni ipo ti an di mu boya na ni.
1: Gbogbo e na mo tin bo nbe yi. Trump is Trump in America. Tin ba wo America le ni Donald Trump is Donald Trump.
2: E won so pe are Donald Trump.
1: Mo le ma fi president kun.
2: E si awo.
1: Ngba ti Obama wa lori oye. Angela Merkel ni are ile Germany gba yin won wa ni conference hall ni gbogbo agbaye bayi Obama Angela lo npe president yi eyan na de pe ni Barack ko se big dem be ko si
2: won so pe won jo nbe ni epo kan pelu ara
1: won Atiku ati Tinubu aye kan na no je wa as a former vice president and the current president ko si goja yi nbe as a former vice president
2: no
1: so ti are tinubu na ba fe pe atiku ta ba fe fi owo respect ikun ah ko si gba kokan ti are tinubu ma pe atiku ni his excellency former vice president so respect is reciprocal so gege bi eni kan sha e mo e so nte mi even emi ti mo so ro mi bayi the best mo le se fun are tinubu ni kin ti pe president bola me tinubu gbogbo pe an fa si waju kun a fi shefu kun a fi jaga ba nkun ayo oye ara eni niyan constitutionally ko sibi to wa ni owo ofin pe to ba fi aponle si eyin oruko gomina kan ba fe pe governor Lucky Orix ma kan so pe Mr. Governor Mr. Governor Mr. President
0: se wa mo pe eleyi yato si nkan ti Fani Kayode tin so bayi pe be ba ju so pe Mr. Governor e sise aponle office to dimu ni sugbon ke wa ma so pe Lucky tabi ori mi san pe eleyi pe ayedati wa ti e si je oruko ti awon eyan le mo pe pe ye boruko idile ni sugbon ke wa ma so pe Lucky tabi ke ma so pe ori mi san pe eyi je itabuku
1: eyin na ni no awon kan wa to je pe respect is reciprocal ti won ba omode gan eyan le pon omole kun ile eyan de le bowo fun te ba gbo presidential speech broadcast October 1 are tinubu lati ma bowo fun ipo ti won wa e je so idi kan fun yin not every time lo gbodo ma yege enu si opposition politicians the moment te ba tin yege enu si won awon na gboju agan pada si ko de si nkan te ma se ofin o le there's nobody that can arrest Atiku for what he has done ofin kokan wa arrest ko si nkan idi ti mo yin so ni pe are tinubu lo statement kan no broadcast won won ni some influential regressive politicians
2: some
1: regressive influential politicians
0: ko daruko eniyan
1: stating that they will bring back subsidy. Who is the most prominent politician in Nigeria today to support that subsidy?
0: Ko ti wa pada da ko eni kankan na bayi.
2: Akoko ti o si ni wi pe e demo
1: kan ti mo adape o le ni pe omo mi nfewo
2: gbogbo awon to n polongo ni nsin kaluku won na ni so pe bayi la won ma se
1: obi o ti so wi pe o ma da fun subsidy o lo ma da pada eni to bere statement are tinubu fun ra won ti fa imoye gba so emi seri awa le ma pon ro lowo fun ra wa tin ba fe ba olori agba wi olori oluremi wi lai daruko olori oluremi oni nkan ti ma so tin ba fe ba baba bon keke wi lai daruko alade ade ni oni mai emi won paro ton ra mi je the president was referring directly to Atiku Abubakar by calling him regressive.
2: Ẹ jẹ́ ká wá sí ojú òpó lẹ̀ báyìí. Ẹ jẹ́ sí ojú òpó lẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà.
0: 0805551110 tàbí 0706677122. Ẹ kojúmọ́.
3: Ẹ kàrọ̀.
0: Ẹ ṣeun, ẹ kàrọ̀.
3: A dá fóyún.
0: Àmì àtẹ̀yìn.
3: Orúkọ mi ni Ọ̀kẹ́rùkù látàkú ẹ ládùúgbò ìjọka. Èyí tí wọ́n gbà ní fáwọn sọ pé wọ́n pe president ní Bọ́lá ẹ̀ kò ní mímì. Ìtú wa ni pé wọ́n ṣe Nàìjíríà dáadáa. Gbogbo kan tí wọ́n jù báyìí, wọ́n ní wọ́n yọ sọ́síìdì sí báyìí, wọ́n rówó bìtìbìtì. Wọ́n jẹ́ káwọn ọmọ Nàìjíríà mẹ̀kúnnù gbádùn owó ọ̀hún. Wọ́n tó sọ tó promise sọ pé òpin bá wà bẹ̀rẹ̀ iṣẹ́ kọ́ máa kóyàn lọ́fẹ̀ẹ́. A ò tí ì rí mọ́tò yẹn lóòdù state yìí. Tó kẹ bá wa sọ fún wọn pé gbogbo promise ti ààrẹ wa tó lérí fún wa iná a máa wà fún ọrọ tí wọn ti ná lọdún mẹrin kan má dìbò fún òun kò sí iná yẹn báyìí o tó gbogbo ẹ ló tàn wá a ní ká fọkànbalẹ ìgbà wo la fẹ fọkànbalẹ ta kó ṣàtúnṣe ìjọba yìí dáadáa o kó rọ àwọn ọmọ ìkúnnù lọrùn o ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
2: Ẹ ṣe àdúgbò ẹ.
0: Ẹ kojúmọ́.
3: Ẹ ní ọ̀nà
0: sọ̀rọ̀. Ẹ ṣe
3: tẹ̀lé lọ́rọ̀ kí a ń sọ pé ó ti bọ́lá àti kò ti bọ́lá. Ọ̀nì nọ́mà kìíní tí ẹnìkan bá ti jẹ ààrẹ ó jẹ́ bàbá fún gbogbo ènìyàn. Ida Atiku 70 is the boss to Atiku. So Atiku jẹ́ tó pé ọ̀ dárúkọ bọ́lá. At least ó jẹ́ kó tiẹ̀ tó ní ọ̀wọ̀ fún office of the president. So office of the president. O ni ọwọ. So emi o ri gẹgẹ bi ohun to da. Ohun to da ko yẹ. And the fun subsidy service ni orile de akoko si to ibayọna lo e. Wa lori oro subsidy is a right thing lati yọ subsidy but o yẹ ko ni limit pe to ba ti di 800 naira the government will come in. Subsidy láti subsidize ẹ̀kọ́ àwọn ènìyàn so that the leadership because tí ààrẹ bá fẹ́ jẹ́ ààrẹ tó ń pre ten d ó lè sọ pé ààrẹ bí tí n bá dé second term and tí a bá tó kí ní ọ̀gá òfìdí.
0: Ó dáa ẹ dákọ̀ ẹ̀ mọ́ bínú àwọn èèyàn pọ̀ lójú òpó àkókò wá sì ti ń lọ ẹ kojúmọ́ o. Ẹ ṣeun ẹ káàárọ̀ o.
3: Ẹ pápákọ̀ wá sí kíákíá.
0: Ẹ ṣeun.
2: Láàrin ìṣẹ́jú àyà.
3: Èmi ò rò pé bí wọ́n ń pèyàn ní Bọ́lá ni wọ́n pèyàn ní Bọ́lá ṣèyàn ní kankan ṣe lórílẹ̀ orílẹ̀-èdè yìí. Pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí tó lébi tí ogun wọn ń tàn àjẹbá yìí kí ni ẹni ṣe. Àbí kí wọ́n wá bá àwọn ọmọ Nàìjíríà ọmọ Nàìjíríà tí wọ́n á ṣe bí wọ́n tó kí gbogbo ká dàrú tí gbogbo à gbogbo àwọn ọmọ tó ń dígbé nípínlẹ̀ ọ̀yọ́ pè wọ́n à bẹ̀ sí wọn rí ẹsọ bí wọ́n ṣe gba àwọn ọmọ yẹn sílẹ̀ wọ́n ń sọ̀rọ̀ pé ó ń pẹ nìkan kí nìyẹn ní ṣe dọ́kẹ́ ìtọ́jọ́ tí ò ní nǹkan kẹwọ́ lé wa lóde lóde léde kó sáré wa lọ́wọ́ àwọn ìjọba jẹ gúdí jẹ láàyè ìlú òkú ọ̀rọ̀ ní kankan tó wọ́n fẹ́ wọn fà wá rárá wọ́n kàn gbá wa síra tó ń gbábí ìgbàkan ń dá tẹ́bí ní ìsinmi kọ́ ló ń ṣàánú fún wa ní ẹgbẹ́.
0: Kọ́ ló ń ṣàánú wa ẹ dákọ̀ ẹ̀mọ́ bínú àní láǹfààní láti gbé ipè kankan mọ́ kí a dojú òpó facebook ọkàn ìjọkan àwọn èèyàn náà ni wọ́n ti bá wa dá sí àwọn kan kí wa pé a kú ọjọ́ ìbí àná ẹ ṣeun gan ni àjọṣe wọn kò ní bàjẹ́ àwọn kan náà wọ́n bá wa pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ ti Atiku wọn ni ihun tátìkù ṣe o tó fi pe ààrẹ Bọ́lá Tinubu ní orúkọ àbísọ rẹ̀ wọ́n ní òbúrú jáì bẹ́ẹ̀ sì ni àwọn kan náà sọ pé ẹgbẹ́ òṣèlú APC náà ni ó ti di àkúrẹ́ tiẹ̀ pátápátá torí pé kò ní nǹkan pàtàkì léyìí tó fẹ́ ṣe fáwọn ọmọ Nàìjíríà àwọn kan kí àwa atọ́kùn àti ọmọọba Obìnbé ní láǹfààní láti mọ ka àwọn kíni bẹ́ẹ̀ ni ní láǹfààní láti mọ ka àwọn ọ̀rọ̀ ọ̀hún torí àkókò wa ọmọọba ẹ ṣeun gan ni inú wa dùn pé a pè yín tí ẹ sì jẹ́ wa a sì lérò pé nígbà mí náà ẹ ní dáwadáa gẹ́gẹ́ bí ìṣe
2: yín. Gbogbo ọgbà gbogbo ọjọ́ tá a bá ti ń pe lámẹ̀ntọ́ wa náà ni mò ń jẹ́ wa. ẹ ṣe máa jẹ́ wa nìṣó
1: àti dọ́lé akẹ́yìn ara ilé òní ó san wa o
0: àmì àmì lágbára lọ́wọ́ ọlọ́run ó tún di lọ́la nígbà tí àkótún ètò ọ̀rọ̀ pọ̀ yóò wá sí ti gbọ́ yín olúwa rẹ̀ mi lẹ́kún ìdòwò lórúkọ tèmi o ọ̀rẹ́ bì ní ọmọ kan báyìí bẹ́ẹ̀ gbàgbé ìjọba ìdágbére fún ipe láfipàdé ó dàbọ̀.
2: Ẹ mú gbàgbé ní aago kan àbọ̀ a tún jọ máa pàdé ara wa lórí ètò kan ètò kan èyí ń kàyé fi ńlá alàdé tí ń jẹ adéníyè ló kọ tí mò ń jẹ bàbá oníkẹkẹ wọlúwẹdì only over graduate in the university olówó orí ìyálójà kan ṣoṣo ní ìlú mariwo.

won temi iyan lapa be maye go sport ni won pe mi gboro aye ali amozuma yansu eni afe lamo a o meni to fe ni e ja ma fe yin memu lo lapa be laaro yi o ya papapa e n bo ni kin ti bere awon ajo to n foju to volleyball in gbogbo ile adalawo dudu e to n pe ni African volleyball ti fi ami eye da mo rile Nigeria kan lola e kan lara won oni mero abu gume ron fi ami eye da lola oni pa ti awon ise ribiribi e to je ko gbese o eyen ni pa ti dagba soke iyen volleyball ni gbogbo rile ede alawo dudu gege bo se wa lapa be laiyo ba wa si lenu gume le ti opopolopo yin mo si iyen baba volleyball ni orile de Nigeria oni tori idagbasoke volleyball ye orile de yi ati gbogbo orile de alawo dudu pe idi pataki gan niyan to fi fun lami eyan gume to je pon tun ni are awon ajo olympic ni orile de Nigeria leyin ore yin won tun fi awon ajo volleyball iyen lami aye gege bi oni won se ni tesiwaju to si tun gbaradi iyen fun idije olympic e to nbo in los angeles iyen ni odun 2028 to si je pe awon ajo ti volleyball iyen to re ni Nigeria awon to n gba volleyball lori kan kere to si ti pegede eyan lati se be o pa ninu idijan o ti fun won lami eye eyan lapa be ta lo gba mi eye eyan fa won ajo volleyball onimo ero Musa Nimrod on lo gba mi eye o to si dupo lowo won gidigidi o si tun so pe o fi ami eye o iyan so awon ajo volleyball gbogbo awon to n gba volleyball ati gbogbo awon oluko ni eyan lapa be gogo niyan o ya papapa awon bi meta kan to je pe river supers le ti won gba iyen sinu ikohun iyen ti basketball gbigba ninu won ti dun gidigidi o gege mo ye jawe olubori ninu idije iyen ti basketball iyen ni ti saata waye ni orile de Nigeria to je pe river supers lo se be to ja olubori oruko won ni Omar Abada Nicholas ati rafe putne iyen gege bo se wa lapa be won ti so pe awon dupe o we pe iko yi orile de Nigeria won gba won gege bi okan gboogi ninu iko to gba basketball iyen River Supers Abada to je gbe mo orile de Tunisia gogan ni lo na gbiyanju gidigidi ninu idijan to si je pe o na lanfani lati mi awon awon to si tun se awon iranwo iyen gege bo se wa lapa be gogan niyan lo wa soro siwaju wipe onu ndun gan wipe on lanfani iyen lati ba orile de Nigeria gba ife eye iyen ti basketball iyen fun River Supers awon meji to kuna awon na dupe lowo iko hun gege bo se pe awon wi pe ka won ma bo lati wa kopa ninu iko ti basketball ni River Supers MF awon to lobirin gogan niyan ninu idije iyen ti basketball iyen ti league todun ta wa iyen fun tawon obirin 2026 to je pe MF ati le fowo pamo kan ati league orile de Nigeria ati le fowo pamo kan awon lo se agbateru iyen idije ohun to si je pe MF awon lo fe yin memu lapa be se pa awon lo gba champion of cup wa le ton no ile ifowopamo kan to je
ìyẹn basketball ikọ̀ ti basketball ìyẹn fún àwọn olóbìnrin tó fi láǹfààní láti jáwé olúborí ìyẹn saturday tó kọjá yìí mfm la gbọ́ wípé 7.5 million naira òun báyìí náà ṣe fèfà jẹ tó sì jẹ pé àwọn tó ṣe ipò kejì àwọn 5 million naira wọn fún wọn nigeria custom ló ṣe ipò kẹta tó jẹ pé 3 million naira làwọn jí fi ṣe ìfàjẹ lápá bẹ ebi ọdún mẹrin èèyàn sí àkókò tá a wà yìí àbí ká sọ pé sáà mẹrin ló jẹ pé mfm wọn ti láǹfààní láti fẹyìn mẹmú wọn ti láǹfààní láti gba league ọhún ìyẹn bí ẹẹmẹta gẹgẹ bó ṣe wà lápá bẹ gangan nìyẹn gẹgẹ bá ṣe gbọ o wọn ní ọpọlọpọ àwọn tó tún kópa nínú ìdíje ọhún ni wọn tún fi àwọn ọmọ ẹyẹ àti àwọn owó ìyẹn dá lọlá agbábọọlù kan fún mfm lu amabo pius tó jẹ pò gangan tó gba àmì ẹyẹ tó làmì láàka jùlọ gẹgẹ bí agbá basketball tó ta jùlọ tó tayọ jùlọ nínú ìdíje ọhún òun la gbọ pé 2 million naira lòun fi ṣe ìfàjẹ ìyẹn lápá bẹ gangan nìyẹn tó sì jẹ pé ọpọlọpọ àwọn èèyàn náà tún gba àwọn ẹbùn ìyẹn lóríṣiríṣi ẹ gẹgẹ bó ṣe wà lápá bẹ nìyẹn. ọ̀rọ̀ yá pápápá ìjà afẹ̀ṣẹ́kù bí òjò èyí tó yẹ kó wáyé láàrin tyson fury àti anthony joshua ó dàbẹ́ ni pé ìkan ti sẹgẹ mẹ́ngẹ̀ lápá bẹ bó ṣe máa wáyé nítorí láwọn ìròyìn tó tún jáde wọ́n ní ìjà yìí tó máa wáyé láàrin anthony joshua tó jẹ́ pé ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún ta wáyé gangan ní pápá ìṣeré kan kádì tó níbẹ̀ ní pápá ìjà wọn tó ti máa tẹ́ pẹ́pẹ́ ìjà wọn sílẹ̀ wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn tí ìjà wọn bá wáyé ó ṣeé ṣe kó má sí àǹfààní ìyẹn fáwọn méjèèjì látijọ́ pàdé mọ́ látijọ́ jà gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀ wọ́n ní léléyìí là ń fi máa mọ èèyàn tó làmì láàka jùlọ ìyẹn lápá bẹ̀ bó ṣe jẹ́ pé àwọn méjèèjì wọn látijọ́ pàdé rí ṣùgbọ́n léléyìí wọ́n ní ìjà àjàtúká gangan ni o nítorí pé mbẹ̀ láti máa mọ̀ ó yá kíni anthony joshua la máa gbádé fún ni àbí tyson fury ìyẹn bó ṣe máa wà lápá bẹ̀ bó tiẹ̀ jẹ́ pé tyson fury ń wò tó ń bá jáwé olúborí òun ti ń gbé àwọn ìgbésẹ̀ ìyẹn láti pàdé alexander usyk ṣùgbọ́n tí ó bàbá jáwé olúborí ńkọ́ ilé ohun tó máa padà ṣẹlẹ̀ lápá bẹ̀ ìpàdé dun ní ríǹgì ó dọjọ́ wo oṣù kejìlá ni o ọjọ́ kọkànlá ìyẹn ń nọdún ta wáyé ìyẹn bó ṣe wà lápá bẹ̀ gangan nìyẹn láì yọ bá wà sí lẹ́nu. ó yá pápápá ǹjẹ́ ẹ̀yin mọ̀ bó ṣe pé lọ́wọ́ ta wáyé celebrity boxing òun ló ń rìn lọ́wọ́ ní orílẹ̀-èdè nàìjíríà tẹ́ni makanaki ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni tó ń kọ́ ní takasúfè ìparí ọ̀sẹ̀ tó kọjá yìí ló ti fi ọ̀rọ̀ kan lédè o olóhun ti ń pe tiwa savage tiwa tọpẹ ẹgbọn tiwa savage olóhun ti ń pè níjà wípé káwọn èèyàn gbé 1.5 billion naira ńlẹ bóyá àwọn ò ní lọ tiwa savage káwọn jọ pàdé nínú ríǹgì ẹ mọ̀ pé láìpẹ́ yìí níjà àjà tó atúká náà jẹ́ pé nínú ríǹgì 1-7 ló bá dé ìyẹn láàrin fina àti nkechi blessing nkechi ló jẹ́ pé blessing bó ṣe tó ló ṣe lálẹ̀ ó lálẹ̀ ní ẹ ń gbà tí fina fun lẹ́sẹ̀ kí lóhun tó máa ṣẹlẹ̀ ẹ̀yẹn láàrin tẹ́ni ọlá àti nuke àpáta lẹ́yìn mọ̀ sí tẹ́ni makanaki àti tiwa savage ẹ já kúrò lápá rẹ̀ bó ṣe pé tiwa náà ti wá padà òun náà ti sọ̀rọ̀ ó ní oyá ẹmúdéètì ẹ jẹ́ kèmi àti tẹ́ni ká pàdé nínú ríǹgì ká jọ gbóná ojú ara wa gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀ ó yá pápápá kì í bo ní kí n tún yà sí láàárọ̀ ẹ jẹ́ kí n bọ́ sí league orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bó ṣe wà lápá bí wọ́n ní láti jẹ́ kí gbọ́ngbọ́n kán sí o ní league orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti wá yọ wọ́n ti wá ya ìrọ̀lẹ́ friday sọ́tọ̀ wípé ìrọ̀lẹ́ friday àrà ọ̀tọ̀ ló fẹ́ máa bádé lọ́wọ́ ta wáyé àwọn ń fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti kúrò níbiṣẹ́ tó ti ń darí bọ̀ lẹ́ni wọ́n láǹfààní láti máa wo àwọn ìfọsẹ̀wọnsẹ̀ yẹnìṣẹ́ mọ̀ pé ìrọ̀lẹ́ bí aago mẹ́rin báyìí ló máa ń fi ìfọsẹ̀wọnsẹ̀ sí wọ́n ní ṣùgbọ́n torí èyí wọ́n ti wá ṣe ìpinnu àwọn tó ń bójú tó líìgì orílẹ̀-èdè nàìjíríà wípé láti ọjọ́ 16 lóṣù tá a wà yìí ìrọ̀lẹ́ bí aago mẹ́fà ló fẹ́ máa fi ìfọsẹ̀wọnsẹ̀ ìyẹn ti ọjọ́ friday sí àwọn fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn láǹfààní ìyẹn láti wà lórí pápá láti wo àwọn ìfọsẹ̀wọnsẹ̀ ìyẹn ti líìgì orílẹ̀-èdè nàìjíríà

ìyẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀. Àárò kò dáre ló jẹ́ pé ó ti láǹfààní èèyàn láti mi àwọn bíi mẹ́fà nínú ìfarahàn ìyẹn bíi mẹ́sàn-án ìyẹn fún ayaz láti gbà tó ti gbéra pa tó ti wọ́n bẹ̀ lápá bẹ̀ gangan nìyẹn tó sì ti ṣe ìrànwọ́ ìyẹn bíi méjì òun lọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù àti olùkọ́ni ló ti ń wò wípé iṣẹ́ arókódẹ́rì múná dóko lápá bẹ̀ ìyẹn lọ́wọ́ ta wáyé ìyẹn bó ṣe wà lápá bẹ̀ gangan nìyẹn.

0: Àwọn tó ń bójú tó èèyàn ikọ̀. Èèyàn ti bọ́ alábẹ̀sẹ̀gbá, ìyẹn ní orílẹ̀-èdè Portugal. Wọ́n ti fi ọ̀rọ̀ léde. Kí lohun tí wọ́n sọ? Wọ́n láwọn ń ṣàtìlẹ́yìn. Èèyàn fún Cristiano Ronaldo, wọ́n ní bó bá tiẹ̀ ṣe wù, ohun tó bá wù kó ṣe. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé ààrẹ èèyàn àjọ tó ń bójú tó bọ́ alábẹ̀sẹ̀gbá ní orílẹ̀-èdè wọn fi léde. Ìyẹn lórí ìkànnì ti X, ìyẹn ti ìkànnì ayélujára. Wọ́n ní gbogbo tó bá wù ìyẹn kí Cristiano Ronaldo ṣe àwọn ń ṣàtìlẹ́yìn fún ìyẹn torí pé kí ni. Ìyẹn gbogbo orílẹ̀-èdè ìyẹn Portugal. Agbábọ́ọ̀lù tó yẹ pé ó ti fi ìtàn balẹ̀ jùlọ. Wọ́n ní Cristiano Ronaldo ni pé kò ti fọwọ́rọ́ sẹ́yìn. Bí gbogbo àtìlẹ́yìn làwọn máa fún. Ìlú ohun tó fa wúyewúye wọ̀nyí. Mo pè láìpẹ́ yìí lágbó pé àwọn awuyewuye kan ṣẹlẹ̀. Ìyẹn láàrin Cristiano Ronaldo àti àwọn owó àti olùkọ́ni ìyẹn ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Wọ́n ní láti wà nínú ikọ̀ ọ̀hún. Wọ́n lóhun àmúyẹ ni o. Òun ló jẹ́ fún orílẹ̀-èdè Portugal. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé arákùnrin ọ̀hún tó fi léde. Ìyẹn sì gbúdọ̀ ayé lápá àbẹ̀ gangan nìyẹn. Ó sì tún sọ̀rọ̀ síwájú. Ìyẹn nípa tó ṣẹlẹ̀ láàrin George Jesus àti Cristiano Ronaldo. Ó ní ìgbọ́ra-ẹni-yé òun ló fa àìgbọ́ra-ẹni-yé. Òun ló fa ohun tó ń fa awuyewuye. Ó ní gbogbo ẹ̀ làwọn ṣì máa ṣe gbogbo àtúntò sí. Gẹ́gẹ́ bó ṣe sọ lápá àbẹ̀ gangan nìyẹn. Ó yá lápá bí Bruno Fernandes ti sọ̀rọ̀ sí gbòòrò ayé. Léyìí tó sọ, ó ní ẹ wo, tẹ́ ẹ bá tiẹ̀ lílò. Ìyẹn Cristiano Ronaldo mọ̀, ó jẹ́ pé ó jẹ́ ìyẹn balógun, ìyẹn fún orílẹ̀-èdè Portugal. Ó ní ayẹyẹ tó tán, òun ló yẹ kẹ́ ẹ ṣe fún wo. Kì í ṣe lọ́nà ìtọ́ ló yẹ kẹ́ ẹ fi lé ìyẹn Cristiano Ronaldo. Ìyẹn kúrò nínú ikọ̀. Ìyẹn ikọ̀. Ìyẹn ti orílẹ̀-èdè Portugal. Gẹ́gẹ́ bó tó fi léde lápá àbẹ̀ gangan nìyẹn. Ó ní torí pé kíni. Cristiano Ronaldo jẹ́ agbábọ́ọ̀lù tó jẹ́ pé mùṣẹ̀mùṣẹ̀ dámúṣe. Tó sì ti kó ipa ribiribi. Ìyẹn fún orílẹ̀-èdè ìyẹn Portugal. Ìyẹn lápá àbẹ̀ gangan nìyẹn. Ó ní torí ìdí èyí. Èèyàn tó ti gbá Ballon d'Or lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó ní ẹ wò. Bẹ́ẹ̀ tiẹ̀ nílò Cristiano Ronaldo. Ayẹyẹ ńlá, ayẹyẹ ńlá ló yẹ kí wọ́n ṣe fún èèyàn tó bá fẹ́ kúrò ńbẹ̀. Ó sì lóun ṣe tán láti tẹ̀ wájú. Ó ní ẹjẹ́ àfínlẹ̀ síbẹ̀ nítorí pé ìmóríyá òun ló jẹ́ fún àwọn agbábọ́ọ̀lù míì léyìí tó ń bọ̀ lẹ́yìn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi léde ìyẹn lápá àbẹ̀ gangan nìyẹn. Ẹ báyìí ṣe ń darapọ̀ mọ́ wa. Ìyẹn já wọn sí ló ṣe bẹ́ẹ̀ tó gori afẹ́fẹ́. Ìyẹn lórí ìkànnì Glow 99.1 FM tó jẹ́ pé ń bẹ̀ láti ń gbéra wa débẹ̀. Ìyẹn nípa ti àwọn ìròyìn tó jẹ́ pé oníṣe ìyẹn pòlárí ìdárayá. Ìyẹn lápá bẹ̀ láàárọ̀ ẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ó yá pápápá àwọn líìgì. Èsì ìfọsẹ̀wọnsẹ̀ èyí tó ṣe bẹ́ẹ̀ tó wáyé lánàá. Kí ló bá dé lápá bẹ̀? Fún Kàlífà lọlé Niger Tornado. Wọ́n fọ̀rùn rọ ẹyọ kan sódò ni. Barao FC Bẹ́ẹ̀dẹ̀ Insurance ń ṣá wọn lọ́rẹ́ mẹ́rin sẹ́yọ̀ kan ni. Duma United wọ́n rí wòsàn lọ ká wọn mọ́lé ẹyọ kan sódò ni. Ẹ̀yìnba àti Plateau United. Wọ́n ṣubú lulẹ̀ yakata síwájú Ẹ̀yìnba méjì sódò. Inter Lagos àti Katsina United. Omi ẹyọ kan sẹ́yọ̀ kan. Wara United àti Ranchers Bees méjì sẹ́yọ̀ kan ni. Rangers International àtàbíà Warriors. Mẹ́ta sí ẹyọ kan Rangers ló jáwé olúborí. Rivers United àti Ikorodu City méjì sódò ni. Shooting Stars àti Nasarawa United omi ẹlẹ́yin òun ni wọ́n bára wọn ta. Ìyẹn lápá àbẹ̀ gangan nìyẹn. UEFA Nations League ìfọsẹ̀wọnsẹ̀ àná. Denmark lọ ká Wales mọ́lẹ́ méjì ẹyọ kan sódò. Norway lọ ká Portugal mọ́lẹ́ méjì sẹ́yọ̀ kan. Bó ti ẹ̀ pé lẹ́yìn rẹ̀yìn Portugal gba ewé púpà ìyẹn red card. Serbia àti Serbia jìyà ńlẹ̀ Netherlands méjì sẹ́yọ̀ kan ni. Austria àti Kosovo ọ̀mì ni wọ́n ta. Israel àti Ireland ọ̀mì ni wọ́n bára wọn ta ẹyọ kan sẹ́yọ̀ kan ni. Ẹ̀yẹn bó ṣe wà lápá mi. Ó yẹ pápápá ẹjẹ́ wá gbẹ̀nì kejì mi wọlé láàárọ̀ yìí. Káàjọ máa fẹ́ yín mẹ́mú lọ. Káàjọ máa já yín tó máa gbé débẹ̀ láàárọ̀ yìí. Ìyẹn nipa ti awon oroyin to je poni se iyen pelu are daraya mazwe ke awon rale
1: akojumo akibobo lo le fe kan ni glow 99.1 fm papa awon lo le fe to jamus lori lorire akiyin ka bo si akotun to lare oruko temi ni awomokun abi odun mazwe
0: e ja wa wo bi ta si ma be lare ona nipa ti awuyewuye to nsele iyen laarin olukoni jo jesus ati cristiano ronaldo ariwo pe opolopo awon eyan lo tin se atileyin iyen fun cristiano ronaldo papa julo eyan to je are iyen fun awon ajo to nboju to ba lafise gba ni orilede na pe awon se atileyin tori pe kini awon se ribi to je pe iyen cristiano ronaldo to ti ko fun mi pe papa bo ni kan wo lo bi to nboro ide awon oloyinbo man soro kan pe like it's better to live when the ovation is she loud na be loudest bo ba se wa o tumo si pe igba ti e pon le ba ti wa fun dada pe gba no e kin kan to ma ni kokan ti yan se ki yan ra

0: níròyìn náà rèé. Ìjọba ìpínlẹ̀ Ondo bá àwọn tí ń bẹ lẹ́sẹ̀kùkú sọ̀rọ̀ nípa àwọn àlàkalẹ̀ ètò rẹ̀. Ilé-iṣẹ́ ológun àpapọ̀ orílẹ̀-èdè Ethiopia ti gbà kóso ibùdó ẹgbẹ́ ogun Lendé Tigre. Aṣojú àpapọ̀ tilẹ̀ Germany jẹ́kòdìmọ̀ pé ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ iná ni ó gbaradì fún okoòwò aròyìn kẹ́ẹ̀dúró pẹ̀lú wa o. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ìgbọ́ra-ẹniyé láàrin ìjọba àti àwọn aráàlú náà ni ó ṣe pàtàkì fún mímú kí àwọn aráàlú ní òye nípa àwọn àlàkalẹ̀ ètò láti ọ̀dọ̀ ìjọba léyìí tí yóò náwó jà dé àwọn ìlú wọn. Àwọn ìbéèrè yìí nípínlẹ̀ Ondo iná ni ó ti ń wá nípa bí àwọn ètò ìjọba àti àlàkalẹ̀ ètò rẹ̀ ti di mímọ̀ fún àwọn èèyàn ní pàtàkì. Àwọn èèyàn ti ń bẹ ní ẹsẹ̀ kùkú. Adébọ̀wálé Ọláṣẹ ní múròyìn wá jẹ́ ká gbọ́ àbọ̀ rẹ̀ látẹnu Aminat Adékunlé.
1: Ìbásọ̀rọ̀pọ̀ tó pé láàrin ìjọba àti ará ìlú ló ṣe pàtàkì láti ṣèrànwọ́ fún àwọn ará ìlú láti ní òye nípa bí àwọn ètò ìjọba ṣe ní ipa lára àwọn ìlú. Ní ìpínlẹ̀ Ondo, àríwísí ti ń jẹyọ nípa bí ìjọba ṣe ń fi àwọn iṣẹ́ àkànṣe àti ètò ìjọba tó àwọn ará ìlú létí, ní pàápàá àwọn ènìyàn tó wà ní ẹsẹ̀ kùkú. Olùwòye ọ̀rọ̀ tó ń lọ láàrin ìlú Adékunlé Adéwùmí sọ pé ìjọba ìpínlẹ̀ Ondo nílò láti tẹ̀pẹ̀lẹ̀ mọ ètò ìbára ìlú sọ̀rọ̀, ní pàápàá ipa tí àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n ń dáwọ́lé yóò ní lára ìlú àti ìgbé ayé àwọn ènìyàn.
2: Ìjọba ìpínlẹ̀ Ondo wọ́n ṣe ṣùgbọ́n wọn ò ṣe tó. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ẹ rí pé ojoojúmọ́ lórí rédíò là ń gbọ́ ìpolongo wọn pé ẹ ṣe báyọ̀ ẹ mọ̀ dalẹ̀ sójú náà gbàrà ẹ mọ̀ ṣe gbáyọ̀ ẹ mọ̀ ṣe àwọn nǹkan báyìí nǹkan báyìí. So àwọn ìlanilọ́yẹ̀ aráàlú tí yóò túṣu désàlẹ̀ kòkò tí yóò dẹ̀ ṣàlàyé lọ́rin kíni wín sí gbogbo àwọn aráàlú pé ètò báyìí ni ìjọba ń ṣe àǹfààní.

ilẹ̀ Ethiopia náà ni ó jẹ́ kò dín mọ̀ pé ohun tí ń gbàkóso ni orí kò léyìí tí ẹgbẹ́ gun Tigray ti fìdí pagbá sí ní orílẹ̀-èdè náà. Lákòótán láti múròyìn wá fún yín pé aṣojú gíga tilẹ̀ Germany

0: ojú ọjà.
1: Bẹ́ẹ̀ni ojú ọjà ni ó tutu sọ̀kalẹ̀ ní ti ọdún yìí.
0: Àkọ̀túnlé
1: lẹ́yìn. Bẹ́ẹ̀ni àná la wà ìjàpọ̀ nílùú. Alayé orúkọ mi kò yí padà.
0: Irọ́ ọlọ́run ọlọ́run ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni mi ò lè gbàgbé.
0: Ọlọ́run mo ti wọ́n mo wọ́n níwò wípé o ti kó kọ́ rẹ sínú.

0: ojo oja yen omo oja yen ka mi lara ne o lo ba je ki sare gbagbo oruko oruko mi ko yi pada mo trayo atologun ti o gbe omo si aje pupa be yin ya laje yin ne to ba ti dodo yan ma record yin eni keji mi daruko re fa awon ara ile
1: na
0: daruko
1: omo kini kan sele
0: ki lo sele
1: awon kan mo limit ara won si oju kan limit ara kan si oju kan na ni bi pe won wo ni we wi pe ti bi won sa mo mi
0: pẹ̀lú ọmọ mi ṣe bí mo ti lórúkọ
1: bọ́ọ̀jà
0: tí a bá polówó làwọn èèyàn mọ̀ bí tí wọ́n wà
1: ìpolówó ọjà lagúnmí owó
0: bẹ́ẹ̀ni ó lagúnmí owó
1: tí wọ́n bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ lórí ìkànnì tá a wà yìí
0: bẹ́ẹ̀ni
1: glo ni
0: bẹ́ẹ̀ni glo ni
1: 89.1 FM
0: bẹ́ẹ̀ni kò yí padà
1: ìkànnì tó jẹ́ pé tí ọlọ́kọ̀ bá mi tó ń gbà á fún lọ́wọ́lọ́wọ́
0: bẹ́ẹ̀ni àwa náà ni
1: ìkànnì tó jẹ́ pé ibi tó bá ti lè polówó ọjà rẹ tí
0: bẹ́ẹ̀ni
1: tó ti rí orí ọ̀fẹ́
0: bẹ́ẹ̀ni
1: lójú ọlọ́run
0: bẹ́ẹ̀ni
1: glo
0: 99.1
1: ojú ọjà.
2: Orúkọ tèmi ni alàgbà Sunday Adéwọlé tí mo jẹ́ aláṣẹ àti olùdá iléeṣẹ́ Sale of Global Ventures tí à ń ta leather bus tí ní direct opposite níwájú Olúkayọ̀dé ní ilé kejì tẹ́bá ti dé ìjọmọ junction tẹ́bá ń lọ mọ́s ní Àkúrẹ́ ilé kejì tẹ́bá ti dé ìjọmọ junction tẹ́bá ń lọ mọ́s direct opposite tó fèsì lílé ilé gàgàrà ilé Olúkayọ̀dé tó ti ń ta fóònù yẹn ẹ ti máa rí sábọ̀dù wa ńlá bẹ̀ Sale of Global Ventures tá à ń ta báàgì lóríṣiríṣi látòrí àwọn ọmọ kéékèèké fún karata bag lunch bag school bag lóríṣiríṣi kò sí nǹkan tó yẹ pé ó jẹ báàgì táwọn ọmọdé lò látòrí kéèjì tí bí ọmọ yunifásitì gbogbo ẹ ló wà akásáre lẹ ń fẹ ni lẹdà báàgì lẹ ń fẹ ni efi pro lẹ ń fẹ ni kò sírú báàgì ń ẹbárọdọ sí lọ pàápàá fún àwọn èèyàn wa tó jẹ pé sí pé tó fẹ ṣègbéyàwó tó yẹ pẹ́ sí pé ẹ̀ ń wá leather bus original one ẹ máa bọ́dọ̀ sí lọ fún àwọn haúsá fún àwọn ibo fún ìgbéra fún ẹ̀dó fún ibo fún tápà tó yẹ pẹ́ sí pé àwọn máa ń lo by 4 by 5 by 6 by 7 fún ìgbéyàwó gbogbo ẹ̀ ló wà pápá fún àwọn kọ́pà wa a ní wispers a ní àwọn leather bus tẹ́ lè gbé lọ sáà gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa pápá fún àwọn tó fẹ́ ṣe àràtúntà ẹ máa bọ́dọ̀ sí lọ iye tó ń tà lẹ́kọ̀ọ́ tó ń tà ní ìbàdàn òun là fún yín pápá fún àwọn èèyàn wa tó yẹ pé ìfẹ́ ayọ̀ wọn ti tẹ̀ wọ́n lọ́wọ́ tó yẹ pẹ́ mo ti gba fisa tẹ́fẹ́ lọ sókè òkun àwọn báàgì tí ò ní dójú tì ó wà lọ́dọ̀ wa 23 kg ni 27 kg ni 30 kg ni 6.7 kg ni alọ́gẹ̀jì ni gbogbo ẹ̀ pátá la máa ṣètò fún yín tí ó yẹ pẹ́ sí pé lẹ́dẹ̀mọ̀nì pẹ́ sí pé rere lọ́lọ́run pápá fáwọn obìnrin wa tó wọ́n fẹ́ lo òde ọjọ́ kan àbọ̀dọ́ ọjọ́ méjì àwọn kit bag ó wà lóríṣiríṣi aláṣọ ni plastic ni ó wà fún àwọn madam bag gbogbo ẹ̀ la ní fún àwọn èèyàn wa tó yẹ pé ẹ fẹ́ ṣàràtúntà ẹ máa bọ̀ lọ́dọ̀ sí lọ kò ní dípẹ́ ń lọ èkó ẹ̀ ń lọ ìbàdàn ohun tẹ́ máa rí ní tukutó tẹ́ máa ní gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ sí lọ gbogbo kọ́ọ̀dì tó bàgì tẹ́ ń fẹ́ ní sí lọ fà fún yín nọ́pà tèmi ni 08038044658 lẹ́ẹ̀kan sí 08038044658 ẹ ṣe.
3: Ẹni lála àdágbádá ńlá fún ẹ̀wẹ̀ ìṣẹ́gbé ajá òjò ìṣẹ́gbé ọ̀dá ìtàkùn tó bá fẹ́ ṣe bí ànàmọ́ máa ta ni kò ní dùn láéláé ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ta báàgì tó gré tó kọ́lítì ńlẹ̀ yìí dáadáa báàgì tó dúróore bíi traveling bag school bag báàgì ìgbéyàwó báàgì fáwọn tó fẹ́ rìnrìn àjò lọ sókè òkun laptop bag bí wispers gross bag sauce polo bọ́ọ̀sì ńláńlá plastic box fáwọn màmá màmá àtàwọn ọmọge star express àti báàgì lóríṣiríṣi tí ò ní dójú tì yàn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló pọ́kú ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé èrò wìtìwìtì ní Sale of Global Ventures number 75 ọba Adéṣídà road ní dojúkojú Olúkayọ̀dé plaza Ìjọun junction ni wọ́n kalẹ̀ sí fojúlówó báàgì alálòpẹ́ ìròyìn ayọ̀ fáwọn tó fẹ́ ra báàgì lára àtúntà iye tẹ́ ẹ máa bá lẹ́kùn ìbàdàn lẹ máa bá lọ́dọ̀ sí òun wọn ó pẹ́tọ́ ti wà mo bá ẹkú aláṣẹ àti olùdarí ilé venture sórí nọ́mbà yìí 08038044658 08038044658 Sale of Global Ventures àwọn náà kájú ẹ̀.
0: Ẹ ti gbọ́ gbọ́ àwọn ìyá ọlọ́jà.

0: 0702-592-5619.
1: Glow 99.1 FM náà ni a kalẹ̀ sí ibẹ̀lẹ̀ àwa oníjàpọ̀ ojú ọjà ètò ojú ọjà ń lọ lọ́wọ́ fẹ̀yìn ìyá alájẹ́ bàbá lọ́jà ogun tẹ́ ń ta lè ṣẹ́ yín ṣẹ́ ń ta oríṣiríṣi
2: àwọn nǹkan ẹ̀rí oko yín
1: ṣẹ́ ń ta àwọn ọjà tẹ́ bá ní fúnra yín ṣe fọ́níṣọ̀ ló ń ṣe ni wọ́n ṣe polówó ọjà ṣé oúnjẹ ló ń tà ni wọ́n ṣe polówó ọjà yé káwọn èèyàn mọ ibi tó wà bẹ́ẹ̀ ni yé kó mọ ibi tó wà yé kó mọ àdúgbò ibi tó wà yé kó mọ̀ pé iléeṣẹ́ rẹ̀ yìí ń tẹ̀síwájú yé kó mọ̀ pé oyin wà.
2: Kò ga ju ara lọ.
1: Bíntín ni.
2: Owó tí ò ga ju ara lọ.
1: Bẹ́ẹ̀ni
2: owó bíntín èló ni.
1: Owó ìdákọ̀mọ ni.
2: Kínní
1: owó ìdákọ̀mọ ni.
2: Àwọn kan máa ń wò.
1: Nọ́mbà tẹ́lẹ̀ kò wá sí ni tẹ́bẹ́bẹ́ ká yà sọ́dọ̀ yín ẹ pé nọ́mbà wa a lè wá rìkọ́ọ̀dù yín ẹ lè sẹ́ndà àtẹ̀jíṣẹ́ yín a máa dá yín lóhùn. 20 32 81 ìyá alájẹ ló máa gbé o. Ajé pupa ni mo tún láyà tán lògùn ó ló máa gbé bàbá lọ́jà ó yà fi orúkọ nọ́mbà rẹ̀ léde.
2: 0806096-6438 nọmba tó wọlé sọdọ tèmi
1: kẹkẹ
2: lajẹ
1: kẹkẹ
2: tó lajẹ
1: kẹkẹ tó lajẹ ó máa gbé yín rìn ó máa gbé yín wọnú ọjà ó máa gbé yín tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ yín bẹ́ẹ̀ni kí kásáré dé iléeṣẹ́ yọpin àbá. Bẹ́ẹ̀ni àwọn náà gborí wọlé sórí ètò yìí.
2: Ojú
1: ọjà.
3: Yopi Aba Steam Cell Technology Extra. Àlàáfíà dé kàsàgbà.
4: Àlàáfíà dé òkú.
3: Bẹ́ẹ̀ni Everest Global Limited ló ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ nípa gbígbé ògùn Yopi Aba Steam Cell Technology Extra jáde. Ògùn tá a pèsè pẹ̀lú ewé àti egbò èyí tá a fi ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ àti ẹ̀rọ.

0: segesege eyi to le dena ati royun ni kokolo ji pepe koju ori na kedere arumole egun ara riro eje dudu eje ruru ki gogori o gba bigba ka wa dabi omode pada akara won pa lo kaju e ko giri yo bi abasimse lo kaju eyi keyi kudie kudie to le ma doju ko agu ara aye gba fun enikeni lati di alagbata jake jado orile de Nigeria fun ekun
1: e pe wa sori number won yi 07025925619 07025925619 e tun le pe wa sori number keji 09030437828 09030437828 ọfíìsì wa wà ní.
2: Bá a ti ń lọ bá a ti ń bọ̀ náà.
3: Bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ náà ni à ń pè yín wípé ẹ má dáwada.
3: Ẹ má dáwada o.
2: Ẹyin náà ni
3: àdìbánikàn ṣe.
2: Àwọn ni ẹ ti gbá gbogbo. Ẹ ti gbá gbogbo àwọn tó dẹ́gbẹ́
3: tí wọ́n. Ẹyin lẹ́ẹ̀ fojú ti wá. Ẹyin lẹ́ẹ̀ mú iléeṣẹ́ wa tẹ̀síwájú. Tó bá dọ̀dọ̀ yín pé wọ́n fẹ́ rìkọ́ọ̀dù yín, ẹ jẹ́ kó rìkọ́ọ̀dù yín. Owó tó ga ju ara ẹni lára lọ ni owó bíntín. Òní ètò yìí wà fún gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́, ẹ̀yin oníṣòwò, ìyá alájẹ bàbá lọ́jà. Tẹ wá sórí ètò yìí, ojú ọjà ni tẹ̀lé pè wá sí ní 070-30-22-32-81.
2: Tàbí 080-60-96-64-38. Kẹ̀kẹ́ lájẹ́.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àjọ wà náà jà náà. Ó jú ọ̀rọ̀.
4: Èrò ọjà olówó.
5: Fàbá wọlé tọ ni fàfà là ń jìfà. Ìkànnì Glo 99.1 FM tún kórè dálẹ̀. Ẹ̀yin oníléeṣẹ́, olókoòwò, oníṣẹ́ ọwọ́, ẹlẹ́gbẹ́jẹgbẹ́, àtọlọ́dọ̀ ni pátá. Kílẹ̀ ń tà, níbo lẹ wà tẹ́ tí ń tà? Ilé ọdún tún ti wọlé. Ẹ jẹ́ ká bá yín fọrẹrẹ ọjà yín lórí ètò ojú ọjà. Níkànnì Glo 99.1 FM, Ìjàpọ̀ Estate Àkúrẹ́ tó jálé jákórí lẹ̀ dòdò. Wá sọ nípa ọjà tó ń tà, ibi tẹ́ wà tẹ́ tí ń tà, lórí ètò ojú ọjà lówó dákọmu. Jìlá àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 PM to 1 PM ní gbogbo ọjọ́ ẹtì fún lu àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ́ ń tà àtàwọn tẹ́ ní fáwọn oníbàárà yín nílé ọdún kájé wọ̀gbá ní kẹ̀tíkẹ̀tì. Tẹ bá fẹ́ ká wá bá yín níbi tẹ́ wà láti gbóhùn yín sílẹ̀, ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921. Ẹ tún lè pè sórí 0704-375-4793. Wọ́n jàǹfààní ètò ojú ọjà kájé òbúgbà rẹ jẹ.
2: A ń lọ lónìí.
3: Bẹ́ẹ̀ni
2: padà wá ní ọjọ́ mẹ́jọ lórí ètò yìí.
3: Padà lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Ẹ̀yin ni a wà. Ó gbọ́ ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣòwò. Ẹ wá ṣe ìpolówó ọjà yín ní iléeṣẹ́ Glo FM. Owó ìdákọ̀mu ni. Ṣé ẹ̀ẹ̀mejì lójúmọ́ lẹ máa gbọ́ iṣẹ́ yín? Ẹ gbọ́ ní dédé aago méjì láàbọ̀. Ẹ tún gbọ́ ní aago méjì àṣálẹ́. Ètò yìí wà fún gbogbo oníṣẹ́ ọwọ́ oníṣòwò, gbogbo oníṣẹ́ aládàáni, oníjẹ́jọ́.

0: ìbàdàn.
1: Ẹ má bínú ètò ojú ọjà ló fẹ́ gba àkókò adé ẹ̀. Lọ́wọ́ bẹ́ẹ̀ ńkọ́. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ ètò ojú ọjà níkànnì Glo 99.1 FM yìí. Ẹ rí i pé ajó máa bugba yín jẹ ní wẹ́rẹ́ di wẹ́rẹ́ ni. All right.

lẹ́rọ̀ ni o Omega Studio. Iwọ to ba lẹburin ma ma kọ nibi to tin fọṣọ nikan mo o ma ntẹnu mo sẹ iwọ to lẹburin to jẹ pe ibi to tin gbalẹ you are worthy lo aye worthy nibi igbalẹ mo a kuku pe ko da ṣugbọn inu egbeyanju lati gbe ogo yin soke egbeyanju lati sipa omo to ba sipa na bayi la ma gbe egbeyanju lati sipa yin latari pe inu ma di awon eyan ti won korin ti orin won de nla aye ja ni pelebe lati ku mole je ṣugbọn ọ̀run ẹgbìyànjú láti gbé bọ́dì yín láti kọjá sí ilé iṣẹ́ Omega tí ẹ bá lówó ẹ ó ní bá ṣe máa python ní ẹ̀ jáde ẹ̀ bá ṣe ń tẹ̀wájú lórí ètò gbẹ̀dú lórí rédíò ẹ̀ kéèsì kì bá mi kà síwájú. Àti pé mo máa ń sọ kò wù mí láti máa lo àwọn orin ara àtọ̀hún kò wù mí láti máa lo orin àwọn ará Èkó ará Ìbàdàn ará Ọ̀yọ́ ará anywhere àwa tá ń kọrin ní ìpínlẹ̀ Ondo bí apọ̀ dáadáa olórin tó wà ní ìpínlẹ̀ Ondo ó tó lò lórí rédíò wa ní

0: àwọn gbajúmọ̀ olórin ẹ̀mí àwọn olórin ẹ̀mí ńláńlá àwọn wa ṣeré lákùrẹ́ ẹ jẹ́ kí n máa jẹ́ ayín sí
1: yan olùgbàlà ẹnì gíga jùlọ ọlọ́run ìmọ̀lẹ̀ àìdá
0: prophet evangelist ọmọ adániwáyé bàbá mi dáadáa nínú olúwa nìyẹn o prophet láre adébáyò ọmọ adániwáyé ó ṣe concert kan lánàá ó ní ìtumọ̀ dáadáa ilé tí wọn pe àkọ́rí ẹ̀ ní power of praise agbára inú ìyìn ó ṣe bẹ́ẹ̀ ó gbé pain and pleasure wọlé pain and pleasure àwọn ẹgbẹ́ olórin tó yẹ pé àfọ́jú ni gbogbo wọn gbogbo àwọn tí ń kọrin tó ń lùlù tó ń lu gangan tó ń tẹ dùrù tó ń ṣe gbogbo nǹkan ní orí nínú ẹgbẹ́ yẹn pain and pleasure àfọ́jú ni gbogbo wọn àtọ̀gá àtọ̀mọ́ṣẹ́ wọn pátá àfọ́jú ni wọn wọ́n wá sí ìlú àkùrẹ́ lánàá wọn á kọrin níbi ètò power of praise bákan náà jíde àjọgbà jason òun náà wá tọpẹ àlàbí màmá mi dáadáa òun náà ṣe bẹẹ wá kan gàngán bojú lù lánàá ní power of praise ilé tí ọmọ adániwáyé gbé kalẹ

0: Mobola Lebsin, Shagun Blessing, King Destiny, Ashola, Ambassador, Shagun Wanda, Happy Billy, Tibello. That one won't loan it on Connie Pillon. Back by July, I want on Connie Gospel, man, Juju, a behind life. Lele talk as pe a eni o leke dada ta jo fe gbe yo la balase gbo lu niyan e te ba n gbo tun gba te n gbo lu te n gba lu ju ta lele talk as ni ipile ondo wa nbi ni ipile ondo to jo mo bibi ipile ondo to n korin ni ipile ondo ba wa e lele talk as pe ohun lo leke ninu gbugbu awon tin korin ni la ma gbe yo la balase gbo lu fun ti ose yi ni wa asoro matasi baba ko pe ori akoko wa ma binu anile gbo iteyin ori ṣùgbọ́n ẹjẹ́ ń sáré délé iṣẹ́ ẹjẹ́ ń dé ní fún wa ń bẹ̀ máa ṣe ojú òpó sí Omega Studio.
1: Gbọ̀nsókè kakọ̀rọ̀wò gbẹ̀yìn olórin jùjú gospel fuji highlife omega studio ní kẹtí wá máa gbọ̀nsókè káyé lè gbọ́ yín for your digital and analog music recording jiku production music production and mastering live studio recording and live streaming on all social media platforms mass dubbing and arrangement omega studio ló kájú ẹ̀járe bẹ́ẹ̀ sì fẹ́ ya fọ́tò ńlá kékeré àbí èyíkéyìí sáìsì fọ́tò tẹ́ fẹ́ ya omega photo studio tún wà nílẹ̀ fún yín for your very best event photography the wedding and wedding photography birthday shoot studio photography personal shot and kid zone photo studio omega studio ní bàbá wọn jáde bàbá ń bari ni pé wọ́n tún kọ́ni lórin wọ́n kọ́ni ní dùn àti gbogbo irinṣẹ́ orin pátápátá bẹ́ẹ̀ fẹ́ kọ́ fọ́tò òdi photographer tó gáyàtà for music and photography training at its peak omega studio ní kẹ́ ẹ máa bọ̀ ó wà ní nọmba 742nd avenue Sagari village Àkúrẹ́ Ondo state Nigeria ẹ lè pè tàbí kẹ́ ẹ WhatsApp wọn sórí 0903 143 6895 tàbí 0906 126 7300 ẹ sì lè bá wọn sọ̀rọ̀ lórí méèlì wọn ìyẹn ní studio@omegarecordingstudio.com fún fọ́tò music àti fídíò tó dange omega studio ní kẹ́ ẹ máa bọ̀ ó ó yá ni
0: òun lè ti gbọ́ nípa ti omega studio yẹn gẹ́gẹ́ mo ṣe sọ à ń bá wọn ṣe ìfọwọ́sowọ́pọ̀ kan lásìkò ètò ẹ pé tó bá jó lórin tó lẹ́bùn orin ó wọ studio rí orí ọ̀fẹ́ ńlá wà fún ẹ báyìí pẹ̀lú péréte ìwọ ṣáà pe nọ́mbà mi àbí kó o pe nọ́mbà tí o gbọ́ nínú fọ́nrán yẹn o lè pe àwọn nọ́mbà yẹn àbí kó o pe nọ́mbà mi kó bá mi sọ̀rọ̀ directly bá ṣe máa tọ́ ta débẹ̀ tí orin tiẹ̀ náà ta jáyé ìrọ̀rùn ló máa bádé láṣẹ ọlọ́run ọba lọ́bẹ̀ ẹ jẹ́ kí n ṣe ojú òpó sílẹ̀ fún abala tó kẹ́yìn lórí ètò yín abala ṣe gbọ́lù gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan yìí pé abala ṣe gbọ́lù yìí lónìí àwa tó ń ṣe dáadáa lẹ́ka orin lẹ́ka múlùdún ta ẹni yìí ó débẹ̀ ó confirm ọ̀yá ìyẹn ni 0555111110 0805551110 nọ́mbà tó wọlé síbí nìyẹn wọ́n tárúkọ wọn díẹ̀díẹ̀ ó ilé tẹ́ǹgbọ́ ẹ̀ báyìí Demola Suzy àti Tọ́pẹ́ Ọlájẹ́ ń gbé sí méjèèjì náà olórin tiwa ní Ondo State yìí ni ẹ wo evangelist Lékan rẹ̀ mí lẹ́kún ẹ wo bàbá mi apostle Débọ̀ Ojúboyè ẹ bá kọjá sí ìdàn rẹ̀ wọ́n pọ̀ bìbà náà ń bẹ̀. Alẹ̀ yín lè tọ́ka sí alẹ́ lè gbé fún pé olórin rèé tó gáyàtà dáadáa 0805551110

Hello, Ekweto. Ekweto. Orúkọ mi ni Pastor Olasinle láti Igoba. Ọlọ́run ni ká gbé orin fún ẹ, já darí gbogbo ogun sí ọ̀dọ̀ Ọlọ́run, sùgbọ́n a sì nífẹ̀ẹ́ kán gba èrè tí wọ́n. Ọlọ́run wà pẹ̀lú wọn.

0: mọ̀wọ́nu rẹ̀ lọ lónìsàn lápá ọ̀dọ̀ tèmi bí látinú ìwé ìròyìn punch gan níbẹ̀ ni mo ti máa bẹ̀rẹ̀ lọ́sàn tòní níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Bauchi ti ń fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé wọ́n ti ṣe àwárí òkú arábìnrin kan lẹ́yìn tó jẹ́ adarí àwọn obìnrin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Bauchi ọ̀hún.
1: bákan náà ni ìròyìn kan náà mọ̀ ti jẹyọ náà lọ́dọ̀ tèmi o wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ nípínlẹ̀ Rivers àwọn náà lélẹ́yìí wọ́n lọ sí ibùgbé ibùdó ibùjókòó àwọn ajínigbé kan lẹ́yìn tó jẹ́ pé wọ́n ti lọ́bẹ̀ wọ́n ti fi ekele òfin wọn fi gbé ẹni afurasí bíi mẹ́fà kan o.
0: ó dá ìlú òṣogbo gan níbẹ̀ ni mo gbéra lọ báyìí látinú ìwé ìròyìn di òpó ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé látàrí ìjàkọ akátẹ̀kùn tó bẹ́ẹ̀lẹ̀ arákùnrin kan òun náà ni wọ́n ti dẹ̀mí rẹ̀ légbodò.
1: bákan náà ni ìròyìn kan náà ń jẹ́ kó di mọ̀ lọ́wọ́ mi báyìí níwájú mi wípé wọn ni bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ní gbà òun náà làwa náà ò ní gbọ́ àwa náà ò ní gbà o wọn ni ẹnìkan lélẹ́yìí ó mọ̀ ti gbẹ̀kúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra o.
0: kọ́lọ́ǹgó ti sáfẹ́rẹ́ ọ̀dà látinú ìwé ìròyìn daily post iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ delta wọ́n ti ń fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé wọ́n ti dóòlà arábìnrin kan lẹ́yìn tí arákùnrin kan gbé ní ìgbèkùn fún bí ọjọ́ pípẹ́.
1: àwọn ìròyìn wọ̀nyí náà ní bẹ níwájú wa ti ń bẹ lọ́wọ́ wa lónìí tó jẹ́ pé tá a máa mú wa lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò yìí ètò wa
0: kàyéfì ńlá
1: kagbéraṣọ àbí ká tiẹ̀ kọ́kọ́ sẹ́mi muná
0: kaṣẹ́mi muná
1: ẹ̀ka sẹ́mi mu
0: ó dà bẹ́ẹ̀.

0: 0551111110 tàbí 0706677182 ká wo bí a ṣe lè rí ìpè kan tàbí méjì gbà sí ẹlò ẹ ti wà ńbẹ o.
1: Ẹlò.
0: Ẹlò ẹ ká sọ.
1: Ẹ ká sọ.
0: Orúkọ yín.
1: Orúkọ mi ni Rajiraji Pikiro.
0: À ń gbọ́ yín.
1: Ohun tí à ń sọ yìí, owó ìjọba ló wà. At the same time, a promote technology wa. Kẹ́fù ohun títí òwúrẹ́ ń sọ pé tó ń bá wọlé òun á lo technology. Gbogbo bí tá à ń sọ wọ̀nyí, ta bá ní àwọn CCTV, ó máa ṣiṣẹ́ kò sí ibi tẹ́nìkan pamọ́ sí tí Tẹ́tàn ní rí wọn. Not only that, ìjọba àpapọ̀ ń sọ pé wọ́n ra drones. Gbogbo bí tí àwọn olùn tí àwọn kí ni wọ́n máa ń dúró sí. Tó bá jẹ́ pé à ń lo drones sí gbogbo ẹ̀ ló máa mú jáde. A situation tó jẹ́ pé àwọn tó wà ní ìṣe àjíkíní gan-an tẹ bá dọ̀dọ̀ wọn ṣe ni wọ́n máa ṣe sí ìdí pé ọ̀rọ̀ yé wọn ọmọ tó ń ṣe àkókò wọn. You don't understand. Gbogbo I can tell you pé gbogbo ohun tá à ń sọ yìí àìsíríọ̀sì ìjọba àtàwọn aráàlú ni. That is that. Tá bá serious. For example, kan kí àwọn aráàlú àbí ìjọba wọn gbé àwọn mọ́tò kalẹ̀ àwọn sójà kan buying task forces wọn máa pàrédì gbogbo àwọn ọ̀nà láti rú ọ̀wọ̀ sí kàrẹ́ sákòókò. Pápá wá mú àwọn tá à ń sọ yìí. Ẹ jẹ́ ayé tanra wa àti serious àti tí ohun tá a fẹ́ ṣe ni. That's all.
0: Ó dára ṣe ń gan ni fún ìdásí ìtọ́jú ti.
2: Ẹ mọ́ mi nú gbogbo ẹ̀yìn tí ẹ ti bá wa dá sí ètò yìí lónìí. Àdúgbò ẹ̀yìn náà tó yẹ pé tí ẹ ti gbọ́ ètò yìí lónìí. Tẹ̀ sí láǹfààní láti dá sí. Àtẹ̀yìn náà tẹ́ ẹ lórí ọ̀fẹ́. Ẹ mọ́ bínú.
0: Nílé gbé pè mọ́ kókò tí kò wà púpà mọ́ra. Ó dára ṣe ń ṣe gan ni tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò kàyéfì ńlá fún tìtòní. Títí di ọjọ́ ti ẹtì tí wọ́n ti máa pàdé lórí àkọ́tun ètò ọ̀hún. Èmi ọmọ yín olólùfẹ́ yín àyòyàn rẹ̀ yín àbúrò yín Blessing Aroke ló dàbò tó dìgbà kan náà.
2: Alade tí ń jẹ Adéníyè ló kọ tí mò ń jẹ bàbá oníkẹ̀kẹ́ worldwide the only overgraduate in the university. Olówó orí ìyálọ́jà kan ṣoṣo nílùú Mariwo.

gbàbí má gbàbẹ gbàbẹ má gbàbí ibìkan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe.

0: olówó tàbí kéde lórí ètò yìí.
1: Come on.
0: Mo gbede lọ́jọ́jọ́ Monday.
1: 2 to 3 p.m.
0: Kunle Adébáyọ̀ ti gbede o.
1: Kábọ̀.
2: Nọ́mbà yìí yàtọ̀, mo máa tún gbede.
3: Bẹ́ẹ̀ ni nọ́mbà yìí yàtọ̀ torí pé àríṣe làríkà àríkà ni bàbá Ìrẹ̀gún Adékúnlé Adébáyọ̀ Ìrẹ̀nímògún ọmọ Àwísẹ̀. Ọmọ tẹnigbọlá tẹnigbọrẹ tí ò nílẹkùn tí ò ní kọkọrọ tó jẹrú wẹwẹ ẹrú ńláńlá ni ẹ fi ń wọlé dèmi ọmọ tó lumeere mọrọ yìí tòsí èmi ò ní tòsí wọn náà bá mi takà òsì dànù lóbi tó gbà. Ẹ káàbọ̀ sórí ètò mọ̀ gbede èmi ní kọ́kọ́ mọ wá sóde o èmi àti olùkumi náà ni ọmọ Kẹ́hìndé Ìjìrẹ̀ ará ìsoko.
4: Ẹ̀kú ilé náà làákàrà lé ẹ̀kú oko làákérò oko èrò wá làákérò ọ̀nà. Èmi náà ní o wọn ò nífẹ̀ẹ́ lómi ìsinmi ọmọ méjèèjì rẹ ọmọ bàbá lálẹ́dẹ ti ń jẹ ẹlẹ́rìí pamọ́ kalẹ̀ ka sí Glo FM 99.1 FM lọ́sàn-án tòní wọn ò ní wá wa tì lágbára lówó ìlú Ìdùmọ̀rẹ́. Ẹ̀kú ilé o.
3: Ẹkúlé náà lákára lé bó ṣe rí nìyẹn wọn ò ní wẹ́nìkẹ́ni wa tì wọn ò ní jí wa gbé.
4: Ìbá mi.
3: Àwọn báńdì báńdì ò ní bá wa kò ní dì wá ní dì. Àdẹ̀ ní fẹsẹ̀ wọ́n gbó lọ.
4: Èèyàn
3: ní wákàtí márùn-ún gbà mí wákàtí méje. Àwọn èèyàn bá dé jẹ́ bá ròyìn ẹ̀rọ bà ó pé ṣé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà wọn ò dẹ̀ fẹ́ mọ̀.
4: Wọn ò fẹ́ mọ̀.
3: Tó ẹ jẹ́ máa bá kinní ọ̀hún bọ̀. Tí a bá ti kúrò ní abala ewì pẹ̀lú Ọláoyè Adédọ̀tun ọmọ bàbá Adéṣidà tá a bá ti kúrò níbẹ̀ yẹn ó ní súnmọ́ Ọlọ́run ẹ̀yẹn ló sì pàtàkì jùlọ kájọ súnmọ́ Ọlọ́run láì súnmọ́ Ọlọ́run èèyàn jẹ ṣíọ̀ nínú ìyà tá a bá kó ń bẹ́ẹ̀ láńlọ sí abala àríṣe làríkà.
4: Àríkà
3: bàbá yìí. Ajíhìnrere Báyọ̀ Adégbòyègà Atayérọwá òní a máa bá jíròrò lénìí bó tẹ̀ jẹ́ pé wọ́n ti kọjá lọ síbẹ̀síbẹ̀ òpó ewúrẹ́ wọ́n sì ń fọhùn bí
4: àyìn.
3: Tába wa kó bẹ́ẹ̀ la máa bọ́ sí abala ọ̀rọ̀ ìsítí. Ọ̀rọ̀ ìsítí lónìí ó dá lórí tó pọ̀ ó dá lórí nǹkan tó pọ̀ ìfẹ́. A máa sọ̀rọ̀ lórí pé kí ló lè mú èèyàn tí wọ́n ti jọ pínyà láti àádọ́ta ọdún sẹ́yìn tẹ́sẹ̀ tí wọ́n á bẹ̀rẹ̀ ìgbéyàwó tẹ́sẹ̀ wọ́n á ṣe
4: ìgbéyàwó tuntun ẹja débẹ̀ náà ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́.
3: Bẹ́ẹ̀ sì ni wọn náà tó ṣe pé òṣèré tó lóṣèé tì í.
4: Òṣèré tó lóṣèé tì í ọmọ rẹ rìn sí ẹni tó ṣòre fún ọ sì tún yín.

0: ọlọ́yẹ̀ wípé ẹ̀dákun ẹ̀dábọ̀ kẹwọ́ olúwa nígbà tí ẹ lè rí adéṣìdàlù bí mi lọ́mọ nílùú àkúrò olóyè mẹ́kún.
1: Adéṣìdà ló bí mi lọ́mọ, ẹ̀yin ló bí ọlá òye lọ́mọ.
2: Ok, mo rò bí ẹ sọ pé wọ́n ló bí
1: lọ́mọ. Inú ìmí náà ní bá mi.
2: Ok, ok, ṣùgbọ́n tí ẹ ṣe Adéṣìdà. Ok,
1: Adébáyọ̀
2: ni.
1: Gbogbo ẹbí Adéṣìdà nílùú Àkúrẹ́ Akin, ẹ ṣeun ṣeun ṣeun ṣeun, ọ̀kan náà ọmọ yín náà ló ń gbé eléyìí síta ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ ẹ̀sìn tí ni ẹ jẹ́ ká dìímú pé ká súnmọ́ Ọlọ́run. Ó ní súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kó lè súnmọ́ o, bọ́ Ọlọ́run lájà kó lè rojú rere rẹ. Lórí ètò ìrírí làgbà, abẹ́ rí ẹnu mi àgò. Lórí ètò mo gbede.
2: Màá bọ̀ bẹ, yín bọ̀ bẹ jí ẹ̀ mọ̀, ó fún ọ ní ìrírí làgbà.
1: Rárá, ẹ̀rọ kẹ́kẹ́ tó gbà rírí
2: làgbà. Ó gbà agbára rẹ̀ gbé.
1: Kò gbé, ó ti gbé ń bò mí, kò tún ní gbé
2: mí. Ok, ó da.
1: Kéyìn
2: mọ lójúkò kóró.
1: Bọ́ bá tiẹ̀ lójú kóró.
2: Kéyìn mọ wọ́rìn.
1: Mọ wọ́rìn le, àbí. Tó ibi tí a lọ kò jìnnà púpọ̀. Ibi tí a fẹ́ tẹ̀síwájú dé, ìlà ń súnmọ́ báyìí díẹ̀díẹ̀. Mo kí gbogbo àwọn lóko-lóko lẹ́kàn-lẹ́kàn nípínlẹ̀ Ondo. Bẹ̀dá torí gómìnà wa, ẹ kú dédé àsìkò yìí. Àwọn orin tá a fẹ́ lò lónìí, orin bíi ogún ọdún, o lé ní ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó kọjá rẹ̀ sí ibi ọgbọ̀n tàbí jù bẹ́ẹ̀ lọ́gán la fẹ́ gbé jáde lónìí léyìí tí ó máa rú kìkìkìkì lọ́kàn oníkálukú pé ńbo la wá bára wa yìí ńbo la bára wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Àrísẹ̀ Làríkà Ajíhìnrere Báyọ̀ Adégbóyè Gàá.

0: gbàtí ẹkọrin náà ló ti dá mọ.
1: náà ló ti dá mọ.
0: àwọn kan dẹ̀wà pé bẹ́ẹ̀ bá tó lọ tán orin yóò tún máa ṣẹ́tọ̀
1: wọn lẹ́yìn
0: irú wọn ni ti ajírere adébáyọ̀ adébóyè gan.

0: padà. Wọ́n bẹ̀rẹ̀ iléèwé. Wọ́n gbìyànjú díẹ̀. Wọ́n ka ìwé mẹ́fà. Wọ́n kò ní mẹ́fà, wọ́n ka ti girama. Ẹ náà mọ̀ pé girama la máa ń gbé nígbà náà lọ. A wà ní ìwé mẹ́wàá.
1: Girama ni.
0: Ìwé mẹ́wàá
1: sì ti wé. Kò sí ti ń jẹ́ sẹ̀sì báyìí. Nígbà náà, wọ́n lò níjà.
2: Kò rẹ̀ sẹ̀sì.
1: Form 1, form 2 ni modern school.
0: So,
1: àbí
0: ó ràn wá lọ́wọ́.
1: Dámì.
0: Bàbá tí a sọ̀rọ̀ báyìí.

0: nígbà ká pè wọn lẹgbọn tàbí ká pè ọkú.
1: Kájọ́
0: adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Mo ṣe bóyẹ ká fọ̀rọ̀ rú.
0: Bẹ́ẹ̀ni ká tó gegi lugo ká fi lọ rẹni wò. Ká tó dágbòrò rú. Ká tó wò pé kí ni a fẹ́ ṣe. Ọyẹ ká fi ọ̀rọ̀ ra òkú tí ẹ bá ṣe tèmi náà ń kọ́.
2: Tó bá sì mọ̀ ń kọ́.

0: fúnrẹrẹ rántí wa ní nàìjíríà yóò ti fi rántí wa ìwọsán mọra fàdúrà ṣe pé ìwé takọ fi bẹrẹ ní bí ká súnmọ ọlọrun
1: bẹẹ ní
0: ẹ túbọ gbogbo orin tí bàbá iná ń kọ ká fi súnmọ ọlọrun ni ẹ jẹ pé ọlọrun bí ó ti lè gbọ ó ní ẹ jẹ wà ní kùtùkùtù òwúrọ kó lè bá ìtìdá wa lò ó lẹni tó bá ti wá àwọn yóò kú rí òun tí ọba lè wá ọlọrun ló kù
1: ó tán
0: bọba ti lè wá ló kù
1: tí ó sì ṣòro wá
0: kò ṣòro wá
1: n kò gbá lásìkò gan
0: n
1: bọ lárọwọ tó ọkànnáwọ yẹ ó ní ó sì dáhùn yóò sì dáhùn
0: olùgbàláwà níbi gbogbo kò sí ibi tí ò sí yóò sì dẹ lọrùn ọlọrun dá wa lọrùn gbogbo àwọn orin bàbá yìí orin tó ń fúnni ní sítì ni èyí tó mú ìrètí wá òní orin rẹ bó ṣe kọjá lọ ni mo ra yán fún yín yẹn tí wọn fi di olóògbé. Àwa ríru àwọn ṣàwáwùrú wọn lọ títí mọ nísìnyí àwọn tó ń kọrin nísìnyí náà gbìyànjú o ní ọlẹ́ ẹ̀gbẹ́
1: wọn sapa wọn náà
0: wọn sapa ni ọ̀nà jìnnà síra wọn káfà tá mámátá mà káfà ètè méje káàpù tí ó yọ kádà mọ
1: tí gbàdún báyìí kọ ọjà pépè jápépè jápépè jájájápépè kàrà ẹ jó náà ni láì mọ túmọ rẹ orin náà ni.
0: Orin wọn ó dàgbà tí ọba gbé àga
1: àwọn
0: tó ń gbé káàkiri tó ń wàásù ọ̀rọ̀ ọlọ́run
1: kó ti sàbí ọmọ iye ọdún eléyìí báyìí ṣèbí ńlá ń gbọ́ tí ń dùn máa nù ẹ máa gbọ́ ọjà pẹ́ńpẹ́ ọjà pẹ́ńpẹ́.
0: dáhùn ẹyàn rẹ dọlá ayé rẹ ọdà ìyàwó rẹ òní sámọ ẹ lọwọ ìwọ náà dẹ ní sámọ lọwọ aya rere lọọdẹ ọkọ jágbo tó wú mẹ ó ní aya rere ni aya rere ó lè bá múra tẹsíwájú díẹ kí gbogbo pàrọ̀rán pàrọ̀rán yẹn kọ́ jìnnà díẹ̀.

0: record is headed on the radio. Gbogbo orin won yi loje isi tita gbogbo wa fi sura ki nigba na ta fi koja yara wa abi be ko
1: da to lo bi orere
0: oh aye to lo bi opa ti won ti okunrin le se o se nigba to wa laye iyen goda adebayo adegoyega mo le je pe eni jeje da ni won ko isa ba binu o te ba binu ko fi correct e lori to ba se ti o dani gbaja julo da mi wa to pa na do won ni bada beye a joko won mo se ri asa awon to pe de a kan kilo ni to pe de bayi o le so fi pe ke ti de ko ju be na
1: o tan ibinu na nu
0: eh ya lo joko
1: sibe sibe na igi to to to pe ri do depo depo wo to wa ye pe gbogbo ojo aye re lo fi bin lo fi dite eyan
0: o ja da eyi to do be jo be ni pe lo se wa je pe owo pere tete wo fi se oju won nigba na
1: ni wa ro niran lowo ngba na
0: ori record de ni royalty ni won gba
1: be ni
0: a ma fun ni tete ko bo ni record ko
1: bo ati takeje kan 20 naira le o 20 naira ni
0: gbogbo ijo olorun ti an ya kaakiri tawon meyin won mi ba won ya kaakiri pe a ko ni da baba ile nlo e ba fe se soji eni ko wa ni gbogbo bi o kun titi o wa digba to niran lowo amare ni kankan e wo oju opo wa nle mo fe kawo yan da si wa ko ti e ba wa so lori baba yi kini won ri ko ninu aye won kini won ri tipo ninu aye won eyi na ti ma ise wa 0805551110 kan ye ikeji ngo
1: ikeji o na ni 0706677 1822
0: eseun oju opo ti wa nle hello
2: ọgá mi ẹ̀ màkà ṣe máa kú ètò
1: ẹ kà sán sà
2: àmọ kúrò wẹlẹwẹlẹ
1: yẹ sà
2: ọgá mi ọlọmọ ní bá kàlá kàlí jẹ o
1: àmì sà
2: ọlọmọ máa gbogbo yín jà o
1: àmì sà
2: jẹ mọ ọrọ bí mo kàn rí kọ ni pé orin ẹ o kọ èèyàn lọgbọn dẹ kọ ló dẹ ní ó mí mi sí mo ìkọ ní kọ sọ ni pé tọ́ni lọ́pẹ́ lájọ kàṣà
1: láwo àbá
2: ìkọ ní kọ sọ pé ìgbà ìṣòro kò sẹni tẹ ọ ìgbà tó bá dùn láàmọ rẹ o tó bá ti yí ẹgbà nobody ẹgbà anybody ti wà kàn máa dẹ ní dá lọ́la ẹ̀sà ìyọlọ ni já ìṣòro
0: ọgbọ
2: ògbọ náà kò yá bú yọgá mi fún ètò
1: ìyẹn
0: ni pé ọwọ́ ìpolọmọ aráyé bá ní
1: ìlà.

0: Adusa.
1: Ẹ ṣeun ṣeun.
2: Ẹ kásán.
0: Ẹ kú látàárọ̀.
1: Ẹ ṣeun ta ló ń bá wa sọ̀rọ̀.
0: Dáre láti Ìjọ̀ká.
1: Dáre láti Ìjọ̀ká. Àkọ́ yín.
0: Ọ̀rọ̀ tẹ́ sọ nípa ti bàbá yín. Ìfà ọ̀rọ̀ tó dùn mí ènìyàn nínú dáadáa ni.
1: Àdúpẹ́.
0: Irú èmi báyìí ní ti tèmi. Mo ti ń gbàdúrà pé kí Ọlọ́run fún yín ní orí ọ̀fẹ́ láti pé kí ẹ sọ̀rọ̀ bàbá yẹn ní ọjọ́ kan. Ó dẹ̀ dùn mọ́ mi nínú pé ọjọ́ èmi tẹ sọ yìí mo wà pẹ̀lú yín.
1: Àdúpẹ́. Àdúpẹ́.
0: Ṣé rí bàbá yẹn? Bàbá tí èèyàn lè fi yan ọgàn ní àwùjọ kìtẹ́nì ni. Torí pé bàbá yẹn fún ara ẹ̀ tí èèyàn bá ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tí èèyàn bá ń gbọ́ orin ẹ̀ tí èèyàn bá ní ṣèṣe dáadáa a máa wo nǹkan ti ọrun a dẹ̀ máa gbọ́ nǹkan ti ọrun. Torí pé bàbá yẹn fún ara ẹ̀ ó jẹ́ ní ìwà pẹ̀lẹ́ gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ tó dẹ̀ wà nínú nǹkan tó wà nínú ìwé mímọ́ kò sí àtàtì ní gbogbo orin tí bí bàbá yẹn ń kọ. Tẹ̀lé eléyìí tí ẹ wá sọ nípa ti pé àsìkò tí wọ́n nílò ìrànlọ́wọ́ tí wọ́n rí yẹn ọdún wa mọ nǹkan tó ti ṣe. Ìwé mímọ́ sọ wípé ẹni bí ọkàn ọlọ́run ọlọ́run ò ní fẹ́ tí sàtánì kò náwọ́ gan. Olúwa mọ̀ wípé àsìkò tí ó máa yẹ bàbá yẹn tó máa fi jòkó sí ọwọ́ ọ̀tún ní ọ̀dọ̀ ọ̀hún
1: ló fi mú
0: pé òun ní jẹ́ kó padà sẹ́yìn òun ní jẹ́ kí sàtánì kó rí gbèsè tó ní ọlọ́run jẹ́ kí ìrànlọ́wọ́ lọ́wọ́ yẹn tó wá láti ọ̀dọ̀ ẹnìkankan.
1: Ní ẹgbẹ́ sọ pé a mú olóore lọ ṣáájú ọjọ́ ibi rẹ̀.
0: A dá fún yín dájú mi. Nípasẹ̀ bẹ́ẹ̀ bàbá yẹn ó dá mi lójú wípé ní àsìkò tá à ń sọ̀rọ̀ yẹn ó wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run.
2: Bẹ́ẹ̀ni.
0: Níbi tí bàbá yẹn wà lórúkọ Jésù àwọn ọmọ ẹ̀ wọ́n á yan wọ́n á yan ojú.
2: Bámi.
0: Gbogbo àwọn ọmọ ìpàwátá gbogbo ọkọ wa tán ló máa ṣoríire.
2: Bámi.
0: Níbi tí bàbá yẹn ò dé níbi ayé ẹni tó ní ayé àti ọ̀run á mú àwọn ọmọ yẹn débẹ̀ á dẹ̀ tún wọn jù bẹ́ẹ̀ lọ.
2: Ẹ ṣe ẹ ṣe.
0: Àdàbí
3: Hello. Hello, ẹ káàárọ̀ olóòtú.
2: Ẹ súnmọ́ yín di rédíò yín sà.
1: Ẹ súnmọ́ yín díẹ̀.
3: Ọ̀gbẹ́ni Adémọ́lá ló ń sọ̀rọ̀ láti ìlú Ọ̀wọ́.
1: Ọmọ láwọn ọmọ dẹ̀ yìí jẹ́ ẹdún.
3: Bẹ́ẹ̀ ni o, ẹ ṣe o.
1: Àwa nìyẹn.
3: Kú ètò gbogbo wọn fẹ́ sọ nípa bàbá wa Báyọ̀ Adégbòyègà. Pàrọ̀ kankan.
1: Mo dúpẹ́.
3: Ìgbà tí bàbá Báyọ̀ Adégbòyègà tán wà láyé. Èèyàn tèmi náà mọ̀ dáadáa ni.
1: Àdúpẹ́.
3: Nígbà tó tẹ̀ wá ń ṣeré yẹn, wọ́n wá máa ń yá ìnstrúmẹ́ǹtì nílé ibi tí mò ń gbé ni. Tẹ bá mọ rìtáyà sójà kan tó ń pè ní Diamond.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
3: Ní Sango ní Bengo.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
3: Bẹ́ẹ̀ni, ọ̀dọ́ mà nìyẹn ló ti wá máa ń yá àwọn ìnstrúmẹ́ǹtì nígbà yẹn. Hello.
1: Mo ń gbọ́ yín, à ń gbọ́ yín.
3: So, ó jẹ́ èèyàn kan tó ní ìwà pẹ̀lẹ́. Kì ń gbéra aga because ó máa ń wá sílé wa dáadáa. Bàbá yẹn jẹ́ ẹni tó ní ìrẹ̀lẹ̀ tó dẹ̀ kóyàn mọ́ra. A gbàdúrà pé kọ́ lọ́njọ́ kó bá tẹ sáfẹ́fẹ́ rí. Àwọn ohun tó fi sílẹ̀ àwọn bí ọmọ nǹkan kan kọ́ lọ́njọ́ kó má jẹ́ kọ́wọ́ bàjẹ́ ń kàn wọ́n. Gbogbo àwa tá a bá wà nílé ayé tá a bá sọ pé à ń kọrin ìyìn Ọlọ́run àbí à ń kọrin igin gospel and gospel. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe ẹ jẹ́ ká mọ orí ohun tí irú ohun tá a máa kọ. Ẹ wo àwọn orin bàbá yìí tẹ play lẹ́ẹ̀kan. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí àwọn nǹkan tó fi kọrin nígbà yẹn gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí. Ṣé kúdú jẹra oríṣiríṣi ẹ wo ìwà àkánjú wà. Ìmọ̀tara ẹni nìkan gbogbo ẹ̀ ló ti gbòde kan kọ́nà jọ kó ṣàgbà wá lórílẹ̀‐èdè yìí kó tó orílẹ̀‐èdè yìí ṣe fún wa. Ẹ ṣe ẹ kú ètò.
1: Láìpẹ́ lájìnà Ọlọ́run ti tà ti gbà wá àwa ni káwa náà ká ké pé oníkó ké pé ni òun yóò sì gbọ́.
4: Èmi ṣe bọ́bọ́ sábẹ́ ìsọ̀rí mẹ́ta o gbogbo ìṣòro.
2: Ẹ sún díẹ̀ sẹ́yìn ní rédíò yín.
1: À ń gbọ́ yín. Ẹ ṣeun, ta ló ń pè wá?
0: Ẹ kú ètò.
2: Adúpẹ́,
1: Adúpẹ́.
0: Ẹjìnà Mike ló ń sọ̀rọ̀ láti òkè àgbè.
1: Láti òkè àgbè.
0: Bẹ́ẹ̀ sọ, ìlú bí ti o.
1: Tó o, Adúpẹ́, Adúpẹ́.
2: Ẹ pẹ̀lẹ́ sà.
0: Ẹ lọ sọ.
2: Ẹ ṣeun.
0: Sá gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ nípa ti bàbá ẹ̀ kò sí rọ́ńbẹ̀.
1: Adúpẹ́, Adúpẹ́.
0: Bàbá ẹ̀ máa gbúdò. Tí bàbá bá ti ń tó bá ń kọrin ìdílé yìí máa ń ṣí ni. Bedeche kan se kan e ma toro dari je se ni. Bet nipa pe won ri Alaanu yen e wo. Entolamba
1: ni se ni lori. Beni.
0: Baba wa ni apo tun ba Olorun lead mari bayi.
1: Ole ni daju aye. Na ni daju.
0: I'm telling you gbogbo omo ton fe sile. O ma jere won o.
2: Amen.
0: Eyin na te fo ni ise tin sin e ni foju won ni foju to ko yin o.
1: Amen.
0: Eni rin mi David.

Olùdarí iléeṣẹ́ ètò ààbò kan ní Nàìjíríà Kabir Adamu nínú ọ̀rọ̀ tí ó fi ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lónìí ti ṣèkìlọ̀ pé àwọn ọ̀rọ̀ títí ń jáde láti iléeṣẹ́ ọlọ́pàá lórí ìjínigbé àwọn ọmọ àgùnbánirọ̀ iná ni ó ṣeéṣe kí ó ti mọ́ sí àwọn ajínigbé ọ̀hún nígbẹ́rẹ́ pàkọ́ bí ó bá gbàgbé ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí ni àwọn agbébọn kábùjà àwọn ọkọ̀ àwọn ọmọ àgùnbánirọ̀ tí wọ́n lọ sí ibùdó ìfinimọ́lé ní ìpínlẹ̀ Akwa Ibom àti ìpínlẹ̀ Abia tí wọ́n sì jí àwọn èèyàn ń kó lọ nínú ọkọ̀ akérò méjì láti Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá tó ń ti alūkkóró rẹ̀ yún ti ìpínlẹ̀ Imo Okoye Henry jẹ́ kó di mọ̀ pé ìgbésẹ̀ kankan lè ti iléeṣẹ́ ọlọ́pàá gbé àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì ló ti ṣokùnfà bí wọ́n ti rí ọkọ̀ akérò méjì tí wọ́n sì tún dòla àwọn èèyàn mẹ́wàá nígbàtí kò sọ pàtó iye àwọn tí ń bẹ lákàtà àwọn ajínigbé náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káàkiri ilẹ̀ wa fún tọ̀sán tòní láti kàn ní Glo 99.1 FM Ijapu Estate Àkúrẹ́ Comfort Ọmọláfẹ́ lólóòtú ìròyìn Olúwarẹ̀mí Lẹ́kun Ìdòwú ló kà á sétí ìgbọ̀yìn. Ẹ ṣeun tẹ́ bá wa gbọ́ ẹ káàsán.

0: a dúpẹ lọwọ ọlọrun ọba
1: ọba yérayé ọba tí ń bá wa ṣe ní gbogbo ọjọ ń gbogbo ọgbà ọba tí a ń pè tó ń dá wa lóhùn bá a pè lóru adáhùn bá a pè lọsànán adáhùn bá a pè lówùúrọ adáhùn kò sígbà tá a pè tí kìí dá wa lóhùn a dúpẹ ọlọrun fún pé o ti ẹ̀ ń gbọ́ àdúrà wa èyí tọpẹ àbí ò tọpẹ ò tọpẹ o ayin ọlọgbẹ elédùnmọrè wípé ọjọ òní ó tún bá wa láyé ó bá wa láàyè ó tún bá wa láàyè ara wa láyọ àti àlàáfíà kò bá wa nú ìbànújẹ nínú ẹkún àbó ṣe é àdúpẹ ọlọrun ó ṣeun o akí gbogbo ẹyin olólùfẹ ètò yìí pé ẹ tún kábọ sórí àkọtun ètò agbọrọdùn láti iléeṣẹ glow 99.1 fm èyí tó takọ mọlẹ sí ìjàpọ̀ nílùú àkúrẹ fún àǹfààní ẹyin tí ẹ bá ní ọ̀rọ̀ kan tàbí omiín tí ẹ fẹ́ gbé wá sórí ètò yìí ńlá fi ń tẹnu mọ pé tí ẹ bá ti dé géètì ìjàpọ̀ tó wà lókè ìjẹ̀bú ẹ bá ti wọlé síbẹ̀ ọwọ́ ọ̀tún yín lẹ́ yà sí bẹ́ bá ti yà sọ́wọ́ ọ̀tún yín ẹ bá ti rin ilé méjì ẹ wo títì tó yà sọ́wọ́ òsì yín ńbẹ̀ gan lẹ́ ti rí ojúlé kínní ẹ̀fọn aláàyè street nínú ìjàpọ̀ ńbẹ̀ náà ni glow fm ojúlé kínní ẹ̀fọn aláàyè ibẹ̀ ni glow fm ẹ bèrè ọ̀nà tí wọ́n ń gbà wọlé síbẹ̀ kí ẹ wọlé ẹ bèrè olóòtú ètò agbọ̀rọ̀dùn tàbí àwọn ọ̀jọ̀gbọ́n agbọ̀rọ̀dùn bó bá ṣe jẹ́ àwọn èèyàn tó bá wà ńbẹ̀ wọ́n ò tọ̀ yín sọ́nà bẹ́ẹ̀ ṣe rìn bí gbogbo ẹ̀ bí ó ṣe di pé yóò jọra wọn ojoojúmọ́ ni mò ń tẹnu mọ́ ètò yìí ó wà fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi kò sí pé bóyá ó láwọn kan tí wọ́n ń ṣe é fún rárá ibikíbi tí ẹ bá wà tí ẹ ti ń gbọ́ wa tẹ bá ti láǹfààní láti dẹ́lùú àkúrẹ́ tẹ bá ti dọ́jà ọba ní àdúgbò tí wọ́n pè ní ìjọmu ẹ ti rí mọ́tò rí kẹ̀kẹ́ márúwá rọ́kadà gbogbo wọn ni wọ́n wà ńbẹ̀ ẹ ṣáà sọ fún wọn pé géètì ìjàpọ̀ lẹ̀ ń lọ lókè ìjẹ̀bú wọ́n gbé yín débẹ̀ ẹ bá sì ti wọlé gẹ́ bí mo ṣe ṣe àpèjúwe ṣáájú ẹ bá ti ń wọlé báyìí ọwọ́ ọ̀tún yín ni kẹ yà sí ẹ bá ti rin ilé méjì ẹ tún rí títì gbogbo ẹ ni wọ́n dọ̀dà sí lọ́wọ́ òsì ẹ yà síbẹ̀ ẹ ti rí glow fm ojúlé kínní ẹ̀fọn aláàyè nínú ìjàpọ̀ ńbẹ̀ ni a kalẹ̀ sí a dúpẹ́ ní ọwọ́ àwọn lọ́gàálọ́gà iléeṣẹ́ tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ láti mọ jẹ́ kí àwọn tí ó bá dàbí pókùdíẹ̀ káàtó fún nígboro kí wọ́n bá ń dùn wọ́n kí àwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n sì mọ bá wọn wá ojútùú sí gbogbo ìṣòro wọn a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó lónìí gẹ́gẹ́ bí mo ti wí àwọn ọ̀jọ̀gbọ́n náà tún ti yí mi káwọn tún ti wà ń kalẹ̀ kí a tún mọ ṣètò tòní bí a ti ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹ jẹ́ máa kí àwọn ọ̀jọ̀gbọ́n pé wọ́n kábọ̀ sórí ètò fún ti tòní bàbá emmanuel adéwọlé abana gbogbo ìlú ẹ mọ̀ káàbọ̀.
2: ẹ ṣe olótú mo kí gbogbo ará ilé o mo sì kú yín pé oṣù tá a wà tó ń lọ díẹdíẹ ìbànújẹ ò ní wọlé wa o ohun tá a bá dọwọlé a yọrí sí rere o ọkàn wa balẹ ẹ ṣe púpọ.
1: wọ́n lọ ẹ ṣe púpọ̀ èmi náà kí n pẹ̀ ṣe púpọ̀. lágbára ọlọ́run àníríbànújẹ́ ànífẹ́kún bẹ̀rẹ̀ oṣù ànífẹ́kún parí ẹ̀ àárín oṣù gan ànírídàmú. ẹ jẹ́ máa kí pásítọ̀ kúnlé adébáyọ̀ pé ẹ káàbọ̀ sórí ètò.
3: tó ẹ ṣeun ṣeun ẹyin èèyàn wa nínú ilé wòye ìjẹjọ náà là ń dágbére pé ó ti di ọjọ mẹjọ mi ló tún kò yí.
1: àbí o.
3: n tí mo kàn fẹ́ sọ fún ni pé sọmọ pé ó ti súnmọ́ ó ti wà nù bàbà bàbá yìí sọ́ra kí bàbà kọ́ mọ́ bàyí mọ́lẹ̀ sọ́ra kí ìdààmú kọ́ mọ́ wọnú ayé wa ìtajà là ń wá kiri ànípàdé ní tí ó jẹ wá o.
1: ẹ̀mí wọn ní ìtajà là ń wá kiri ànípàdé ní tí ó jẹ wá ní agbára ọlọ́run ẹ jẹ́ kí a wá kíyè sára ní pàtàkì àwa tí a ní nǹkan rinṣẹ̀ ẹ mọ wọ ọkọ lọ ẹ mọ pé ìpè lórí fóònù yín ojoojúmọ ni wọn ń pariwo pé ó léwu ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá tó ń ṣẹlẹ̀ lójú pópó wa báyìí orí pé à ń wa mọ́tò à ń pe ìpè lórí fóònù olópọ̀jù wọn ni ẹja kíyè sára tó bá rí pé ẹni tó ń pè ọ́ dandan ni kó gbé ìpè rẹ̀ lọ́wọ́ èyí tí wọ́n ń pamọ́ etí èyí tí wọ́n ń pamọ́ etí tó ò ní nílò láti gbọ́wọ́ kúrò ní stẹ́rìn tó ní nílò láti gbójú kúrò lójú ọ̀nà ó bá yẹ ó mọ gbọ́n tó tó bá sì rí pé tó agbára ò sí tó bá lẹ́ni tó pè sọ fún wípé ó wà òun wakọ̀ lọ́wọ́ tó bá débi tó ń lọ wàá pè é ta kúkú páàkì kó jẹ́ dandan kó gbé ìpè yìí páàkì sẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ ni ó bá páàkì síbẹ̀ pátápátá bóyá ìṣẹ́jú márùn-ún wàá sọ ohun tó fẹ́ sọ wàá tún tẹ̀síwájú ọlọ́run ò ní járí jàǹbá ojú wa ò ní ríbi àníríndààmú ń lé ọdún ọkàn wa balẹ̀.

0: Adémóyè, ó ṣeéṣe kó sì bá wa lórí ètò lénìí torí n ta sọ kẹ́yìn lórí ẹ̀rọ ìléwọ́ òun náà ni pé àwọn fámílì àbáwọn ẹbí ní ti odò community
1: nílẹ̀ ti àkọ́kọ́
0: gan nílẹ̀ àkọ́kọ́ wọn ni ẹ fẹ́ ṣe pàdé pẹ̀lú wọn pé tá a bá dá sí pàdé yẹn tán àwọn wàá já wa lábọ̀ so bí àwọn ò tí ì ṣèpàdé yẹn ni ọ̀jẹ́ ká rí wọn wọ́n bá sì ṣeéṣe ó sì ṣeéṣe kí wọ́n tún dé bá wa lórí ètò tí akégbádé àwọ̀lọ̀ àárín àwọn méjèèjì náà ni gbogbo ẹ̀ tún jọ wà ni pé bóyá wọn gba mẹ́ta ní odò community tí wọn lọ gba mẹ́ta ní olóńdòrò níbi ilé àwọn olúpọ̀nà bó bá ṣe pé wọn lọ gba mẹ́fẹ̀ẹ̀fà lọ́hùn pé nígbà táwọn bá sáà ti ṣèpàdé yẹn tán pẹ̀lú àwọn ẹbí ìlàwọ́ tó ìmọ̀nodó tí wọn á da ọ̀run ńlá sí pé ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọn ń pè é pé kò gbé kọ́ọ̀lù ó gbé kọ́ọ̀lù síbẹ̀ wọn ló ti gbé kọ́ọ̀lù pé ṣùgbọ́n ó dà pé network lọ fa sábà bí sọ àwọn jọ pàdé londo road wọn lọ wọn àwọn ibìkan ń gbà yẹn pé ó kàn fi gidó bẹ̀ tó ní kó wọn lọ síbẹ̀ òun gan fúnra ẹ̀ kò yọjú wọn wá ń pè pé àwọn ti débẹ̀ tí ẹni kò ti ṣeéṣe mu pẹ̀lẹ́ ìgbà náà ti jọ ríra tí ẹni jọ sọ̀rọ̀ tó nígbà tí àjọsọ̀ lórí ẹ̀rọ tí àjọsọ̀ nìyẹn ó ṣeé ṣe tá a bá ti ṣe pàdé pẹ̀lẹ́ bí àwọn wàá bá wa lórí ètò láti wá jábọ̀.
1: ó dá ń gbà náà ẹyin ẹbí Adémóyè ẹ dákun etí tó ti gbá lọ ẹ jẹ kó gbá bọ àwọn ará ìlú wọn dẹtí sílẹ wọn fẹ gbọ ibi tí ọrọ náà ti yóò yọrí sí orí mo ti ẹrẹ èèyàn tó bá mi láàrin ìgboro tó ń sọ pé kí ló ń ṣe gbogbo àwọn sọfíọsọfíọ wọnyí pé ta bá káàkiri ìgboro pé kí wọn talẹ kan fẹyàn mẹwàá kí wọn talẹ kan fún gúnyàn ó ti pọ jù nínú ọrọ wọn pé bí wọn sì bá yín ṣe sọfẹ ilẹ bẹẹ fún wọn márùnún wọn ó lógún. gbogbo nǹkan wọ̀nyí ẹ dákun ọ̀gbẹ́ni Akíngbádé Awolọ̀ a fẹ́ kí ẹ̀yin náà kí ẹ yọjú sí wa ní orí ètò yìí ní ọjọ́ Àlàmísì ti ń bọ̀ nínú ọgbà Glow FM ẹ ti wá bírí nítorí náà ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe débí. ẹ dákun ẹ yọjú sí wa kẹ́ ẹ tiẹ̀ wá jẹ́ kí a mọ ibi tí ẹ bọ̀rọ̀ àwọn Adémóyè dé. ẹ̀yin ẹbí Adémóyè náà dádì àti mọ́mì ẹ dákun ẹ̀yin náà yọjú sí wa o. ẹ jẹ́ mọ ibi tí ọ̀rọ̀ náà dé dúró amọ̀ pé ẹ ti rí àwọn ẹbí báyìí kágbà bẹ́ẹ̀ ni o pé ẹ ti rí àwọn ẹbí ṣùgbọ́n kí ni ẹbí sọ ọ̀rọ̀ ti níyanjú ni àbí ò níyanjú tí ẹ odò.

0: le fe mu ni abondo road le nlo gbogbo e eja rira e yoju si wa lori eto ni ojo alamisi e ma si je o pe ago mejila ni a nse igbohun sile e tete debi ke je ki a mo ba sese ibi ti oro de duro a mo pe ta ba si ranti eyi ti a se keyin awon ojogbon gan fi owo soya pe awon fe debi le on gangan ka won ti e ri pe o to ni le wa nbe abi o si bo ni won sese pe ka won ojogbon le mo nitori na ngba ti e ba debi la le mo boya awon ojogbon atele yin lo ni abi oro ti niyanju a ma reti yin lose ti nbo ni oruko olorun adura gbogbo wa gba ni itesiwaju eto fun ti toni kin ti e to ya ebi ti mo nro lokan yi edakun nipa ti awon ti won fowo sowo se wa pe ka fun awon ti won nilo iranlowo nikan neyeji edakun pastor wa Bolabade
1: to adupa lowo olorun iran ajojina en to sele ni pe ngba iwon bawo to wa lowo wa on lo bi 10,000 na 2,000 bi bo lo se o da bi 12,000 bi 14 za ranti dada but o da bi 12,000 so wa ti fun awon sikiru adebayo awon gba 5 ati report yen na pe won gba
0: 5,000
1: sugbon leyin igba yen ni olawale agbola o na pe pe nkan ni ko won ki wa ni won pe bi baba bai loro won ati alaga to de mu ni ko buru to ba ti yori sayo a o gbe gba ope o je ki a ma mo bo se lo ba ko fi account e ranse nu 7000 to seku pe ka fi kan san wo so na so mo send 3000 naira
0: so
1: mu na then iyan to lo ni arin ose yi na ni ya bi anje na pe
0: ya bi ke adedeji
1: ya na pe won ni kan o ki wa na ni o pele e seun alaafia lawa eyin na fi account yin ranse so under if you ranse best if you ranse 4000 to ku I send there si awon na under dupe dupe lori ero won send the text message tori ba se sawo yen si won ton receipt here mo to forward there sori WhatsApp won ki won ri pe o wole won de dupe pe o wole so ba ri yen se lo niyan ko si owo kankan ni ile
0: bayi
1: sugbọn to nilo artificial lip ta fun ni 4000 kini ki lo ran so ran owo ta si ati lo ra artificial kini yen kini e de wa lo sweet road o wa nbe iropo ye ki awon yen to iye ti won daruko yi mi o duro bere obe mori firi ni sweet road yen ni awon to ta orisirisi nbe yen a mo wo pe a kini lele yi na ko ye ko le won to iye ti en pe te ba so pe wo 200000 na ma ni ro sugbọn mi o beere ka fi le mo pato so idi niyan eyin oloselu wa ta ba na ma daruko yin ko ma ba di pe ki lo de fa sugbọn sibe sibe iwo na mo pe oloselu gidi ni en to wa ni ro en to wa ni katidra yoruba mi ye yin beyin ta gbo le won wa ni katidra ti le baba iya wa ni katidra te en to wa ni ro ti o fe ya die lohun yen be de ni awon to wa ko sibite ti e wa ti e ti wulo iba se lakoko iba se ni constituency ti wa nbi gbogbo constituency wa under Ondo state e le dide ran lowo fun awon eniyan e to need the artificial limb yo ma royin yin ni tasiko election ba de o no ti ma pologo ka kiri pe en to se kini fun e ba ran lowo e gbogbo nkan won eniyan fi niyi lawujo emi mo ni fi wa sile o e se
0: Ashon, baba na ko ma da bi pe e ba won sin be la e ba won da se.
2: Ka ma dupe.
0: Olorun seun.
2: O da won to ran ti pe gbe on fi 100 naira, 200 naira, 1000 ranse. Mo se ma so ni gbogbo igba pe eni to dele ni lari o ati mo teni to nbo. Sugbon iran lowo e se pataki. Ti abale se fa won to ba ni ilo iran lowo. Mo be wa lekan se eyin ijoba awon eda eyan e je ka tu bo se anu anu awa wari o
0: amen pastor odo yin na ni ti pada si mi ti mo fi fe pada sodo yin ni oro ogbe ni olawale agbola enikan didi pe o de nso wi pe alaga ariwa akure ko nso wi pe o won paru ohun lori afefe ko won o de ri eni ti won so yi pe ko wa sodo ohun ko ohun ori soju mo wa so fe niyan pe opolopo igba ni won ti debe pe o to won lawon ori alaga o lo so pe bi won se nparu won bi pe boya won o da sa won eyan wa ni to ta ba dori eto loni ki ayire ewo ogbo won la fe da ti olawale ofiri alaga
1: ogbon ta le da si na ni pe kalaga so pe won wa le ni joba yi ko de lo ba olawale o so pe o ni amu ile re gan o ni amu gato si to office se bi won riwe number de wa nbe ko to ni ko mo pe ni yen bi constituency won ni a de ri alaga lori ero ibanidore lori sisi awon kan ti won gbe se so pe won wa mi wale won ma temi pe won nko ma temi pa alaga ye nko
0: eyin
1: emi fun ra mi ti mo pe nko gbogbo nkan laye yi lo ni di kiloko e oluwa ran wa lowo ni arise larika arika si ni baba iregun a wa nbe ni won pe wa o
0: be
1: ni baba si nbe mo wa to pelu mi ojo ti mi o gbadura ki po alaga ti bo lowo re o alagba ṣùgbọ́n ọjọ́ tó bá ti bọ́ nísìn wà á rí pé gbogbo ẹ ṣe ẹ ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù máìchíà máìchíà wọn á tún sẹ́yìn o ẹ tó ṣẹ̀ tún débẹ̀ ni wọ́n tún mọ̀ pariwo máìchíà yìí lórí gbọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn ẹnìkan ò lólé ayé gbó pẹ́ ṣe empowerment program kan tẹ́ fi pe gbogbo àwọn tó bá kù díẹ̀ káàtó fún intagbára bá ká ẹ ṣe kókó ńbẹ ṣùgbọ́n ẹni tó nílò ìrànlọ́wọ́ pé kọ́ mọ̀ mọ̀ gbé àpò ọ̀tọ̀ kiri yìí báyìí gan fojú inú wo ẹ bálẹ̀ mọ̀ pé wọ́n ń pè yín wọ́n ń pè yín ńdà ẹ gba nọ́mbà tí wa kájọ sọ̀rọ̀ nọ́mbà yín wà lọ́wọ́ wa tá a bá pè ń gbà mí ẹ ní gbé èyí jọ́ tẹ́ ẹ dẹ̀ gbé ẹlẹ́mẹ́ni ti pẹ̀ sí sọ mi ò fẹ́ jẹ lóko àwọ kí wọ́n máa pe màálù ń bọ̀ dà sọ bọ́rọ̀ tí àárín ẹ ṣe jẹ́ nìyẹn afẹ́kẹsẹ̀ lọ́wọ́ fọkàn náà àwọn èèyàn tó alágbègbè tó kù díẹ̀ káàtó fún tó nílò kí wọ́n yọ kàtẹ́rà bẹ́wò lẹ́ ń pè yí tí ẹ so mọ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi gbé ìtọ̀ jáde ìsà tó wá ń gbé kiri tíyẹn bá kún a tún lọ tún dànù sẹ́gbẹ́ kan kí ni tún mẹ́mẹ́ gan ẹ mọyé rántí pé tó ti lè sódo síbẹ̀ oríṣiríṣi jáàmù oríṣiríṣi èròjà búburú tó ti lè wà nù bẹ tó dẹ ń ru kiri bẹ tí ẹ bá tún ti gbó àtúmọ owó bí ó ti lọ tó lọ rà ní ẹ tí òrówó fi jẹun yóò máa tún wówó tí ó tún fi ra àpò ìtọ wọn dẹ ni wọn lè dá kínní padà kó máa tọ nọmà ihò àti wá rówó suppression yẹn náà ni tí rẹ níbẹ bá jásẹ tẹ ẹ wá àdẹ gbìyànjú gan wa ti kọwé oríṣiríṣi àti ṣe oríṣiríṣi ẹ sọ fáwọn èèyàn ìwé wà lọdọ wọn wọn múwe wá sọfíìsì alága wọn múwe sọfíìsì ẹ àwọn tó bá dẹ bá ṣe pé kánsẹ̀lẹ̀ kan lè bá fi sí ìcháàjì ẹ pè wọn àwọn tó bá nílò ìrànlọ́wọ́ yìí ẹ jẹ́ kí wọ́n rí wọn tó bá dẹ fẹ́ káwa ó wá a wà á síbẹ̀ kò sí tó náwa ju pé káwa ká fi rí ìtùnú fún àwọn ènìyàn nílùú lọ àlàáfíà àwọn ènìyàn ìlọjẹ àwa lógún kí wọ́n rí jẹ kí wọ́n rí mu kọ́ dẹ̀ wà lálàáfíà kí wọ́n gbégbé ayé ìrọ̀rùn èyí tó jẹ àwa lógún nìyẹn kì í sì pẹ́ nìkan kan pariwo ẹ lórí rédíò láì ṣe kúlókù ẹ̀ a mọ̀ pé tí ó yẹ kí ìjọba àbílẹ̀ lè ṣe tí ò nílò káṣẹ̀ máa péjọba àpapọ̀ tàbí ká máa péjọba ìpínlẹ̀ ìjọba àpínlẹ̀ náà dẹ̀ ní ṣé bẹ́ẹ̀ pa àwọn èèyàn náà síbi ojú àgbo yìí àwọn èèyàn lọ́sọ̀ wà ní social development ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ àwọn obìnrin ọ̀rọ̀ àwọn ọmọdé ọ̀rọ̀ àtàwọn ìgbáyé gbádùn àwọn náà lọ́wọ́ à ń bẹ kí ló tẹ̀ ṣe tán bá yẹ mọ̀ tí ẹ bá ti ní ká ṣe kílókù ẹ níṣẹ́ bá ṣe búlọ́ọ̀kù lóòdù láwọn wá kiri bá ṣe kílókù ẹ gbogbo wọn yẹn ọlọ́run ò rí sí ni tọ́lọ́run rí sí ni pé tọ́jú ọmọ làkejì ẹ wàá wá rí bọ́lọ́run ṣe máa dá sọ̀rọ̀ tiẹ̀ náà ṣàánú fún yàn kò lè bá ara àánú gbà ó ní alábùkún

gbà tó bá ní pé kí wọn tún ṣe yẹsà fún wọn wọn ò ní rí wọn ṣe yẹsà fún mọ láti rí i pé ó ti pọ jùjọ wọn ti máa ṣe mọ ẹjọ ẹjẹ ká dìde agbára yẹn sì wà lọwọ yín ẹyin ni búrùjì yẹn wà ń bẹ ẹni tó ni dání tẹ bá kó kiri tẹ kó kiri tẹ kó kiri títí títí tí bó lẹmọ tẹ fẹ kó dé tẹ fẹ kó lọ sàárè ní pé ẹ fẹ lọ máa nà ọlọrun àbẹ fẹ kó lọ sí àjàilẹ àjàilẹ tẹ kó sí tí ò sí nǹkan tó jáde ńbẹ yàtọ sí pé ó bàjẹ láìpẹ yẹn nìkan di pé ó ń tú owó jáde owó yẹn bẹrẹ sí ń rùn gbogbo àdúgbò ló ń rùn kùlà owó dẹ ti bàjẹ owó tí ò lè fi ṣàánú ó wá dẹ nǹkan tí ẹlẹdẹ fẹnu ya pépà ara ẹ mo wá ní pé ṣe ráyé ẹ o bí gbogbo ayé gbogbo ẹ ló dẹ mọ ní wọn ti òun tún wọn sí ní gbogbo nǹkan bó ṣe eré wà á bá ń bẹ bó dẹ ṣe eré wà á bá ń bẹ kò sẹ́nìkan tó ṣe tó gbé o torí ọjọ́ kan náà ni bí mo ṣe máa tẹnu mọ bó sá

0: ani kaki jeje nku tu beye ma so po lopa ni emi so po lopa ni so owo kan na ko gba 450 lowo re eh oni mo to ma gbe yen na tu gba 150 olokada yen oni kile ti pe awon to fe ku yen na tu gba kasa ti laarin ojo kini ojo keji wa egun ti lo kile bi wa egun gbo eh so oni yen ṣùgbọ́n tí ẹ bá ní kírú ẹni yẹn bí tí mò ń lọ nìyẹn o kó sànú 100,000 péré a ní kò sí nígbà tí wúwú àálà dé kò tí ìbọn náà ẹ̀ náà báyìí o ìrọ̀lá sí náà pé ibi tó lọ kọlù ọ jẹ́ àwọn oníkílókù ẹ̀ wọ́n ń fi mú ẹ̀dán fún ìpé wọ́n dẹ̀ ní pò náà dẹ̀ ní àwọn ọmọ gàfí ẹ̀ náà ní pé àdá bàbá rí gbàdá rẹ̀ àwọ̀ lára ẹ̀ dáadáa ọlọ́run ràn wá lọ́wọ́ oríṣiríṣi ló ń lọ nígboro.
1: Ẹyin èèyàn wa ọ̀rọ̀ lẹ ń gbọ́ yìí oúnjẹ bí àwàdà ó tọ̀rọ̀ sí jáde.
0: Ẹni tó sì ń ṣàánú tó ń nawọ́ síta gbogbo ìjàmbá mi lè mọ bọ̀ ọlọ́run ọdẹ mọ sí kíni.
1: Nǹkan kékeré ọlọ́run máa gbé fò bẹ́ẹ̀ ni. Ntí òye ẹlòmíì ẹnìkan sọ̀rọ̀ ó ní mi ò mọ̀ bóyá rí lórí àwọn fóònù wa yìí. Ó ní káwọn èèyàn wọ́n bá ti ní kó ṣètọrẹ àánú. Ó ní kì í ṣọ̀dọ̀ àwọn oníbàárà ó láwọn èèyàn ní bísínẹ́sì wọn ni wọ́n ń ṣe. Ó ní lọ́dọ̀ àwọn èèyàn tó súnmọ́ ẹ àwọn tẹ́jọ wà ládùúgbò àwọn tẹ́jọ ń gbélé ó ní wo àwọn tẹ́bi ń panú wọn. Ó láwọn ni wọ́n ní kó ṣe ìtọrẹ àánú fún. Ó ní tó bá ti ní kẹ́lòmíì ṣètọrẹ àánú ó lákòjọ ó látẹ̀ láwọn tí ó ṣe pé bí ó ṣe ń jí lọ sọ́fíìsì làwọn náà ṣe ń jí lọ bẹ̀. Ó níṣẹ́ tí wọ́n nu ó ní ìyẹn kọ́ ṣùgbọ́n lágbègbè ibi tó wà inú ilé ibi tó ń gbé ọfíìsì tó ti ń ṣiṣẹ́ àwọn kan wà tó kù díẹ̀ káàtó fún. Ó láwọn ni wọ́n sọ wípé kó ṣe ìtọrẹ àánú fún. Ó ní kì í ṣe ẹni tó ti sọ́ di òwò tó ṣe pé iṣẹ́ tiẹ̀ nìyẹn ibẹ̀ ló ń jí lọ ibẹ̀ látún kúrò. Ó lọ́pọ̀lọpọ̀ owó tá a sì ń fún àwọn wọ̀nyí náà ó ló láwọn tó tún wá ń gbà lọ́wọ́ wọn.
0: Tó tún wá ń rà á.
1: Wọ́n
0: tún ń rà á. Ọlọ́run ni kó dòòlà wa.
1: Àmì.
0: Ayé dorí kodò lọ́fàá. Báyọ̀ bá dorí kodò kò ní rí bẹ́ẹ̀.
1: Àbí o. Tó ẹyin èèyàn wa ẹ tún ti gbọ́ tòní lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n nílò àánú ẹja ṣàánú fún wọn. Ọ̀gbẹ́ni Sikiru ó nílò àánú gan-an báyìí.
0: Rita Ron ló gba ó dẹ̀ filẹ̀ bẹ́ẹ̀.
1: Ó dẹ̀ filẹ̀ ó dẹ̀ sá lọ́ntì ẹ̀.
0: Àmì náà ló ti wà lẹ́nu ẹ̀ ẹsẹ̀ dẹ̀ fọ́ gbogbo ẹ̀ lọ ẹ wo.
1: Ẹ dákun ẹ jọ èyí tẹ bá lè ṣe a ti sọrọ ti ìyá àbíkẹ àwọn nílò ẹsẹ tí wọn àtọwọdá ẹsẹ káwọn náà fi ṣe ìkejì ẹsẹ wọn kí wọn lè mọ rìn kí wọn ti yín àwa náà ò ní rí bí o. Ẹni tó jí kúrò nílé láàárọ kò mọ pé nǹkan kan ṣẹlẹ sóun o pẹlú ìdùnnú ló fi kúrò nílé.
0: Ṣùgbọ́n ìbókun ló tún lọ pé kò lọ wá
1: tó wọ́n ti jẹ. Ọlọ́run a máa pa àlọ́ àti àbọ̀ wa mọ́.
0: Àní gbé sóko ìwájà.
1: Àmì o. Tó bó ṣe rí nù. À ń padà sí ọ̀dọ̀ Kábíyèsí. Kábíyèsí bàbá Adéwálé Bọ̀bóyè ajagun-gbadé ti ìlú Òde. Kábíyèsí wọ́n ní ká sọ̀rọ̀ ká ba bẹ́ẹ̀ ó ní ìyá ọmọlúàbí. Ń gbà wá sọ́dọ̀ yín ó ní ìlérí tẹ́ ṣe fún wa nípa ti ọ̀rọ̀ màmá Victoria ní Kẹfàbùnmi. Ń gbà bọ́rọ̀ ìyá yìí wá sọ́dọ̀ yín ó ní ìlérí tẹ́ ṣe fún wa ńgbà náà kí ló dé. Kí ló dé tí ẹ sọ̀rọ̀ tá a bá bẹ́ẹ̀ mọ́ Kábíyèsí? Alágbá Abana ẹ bá ń dá sọ̀rọ̀ Kábíyèsí yìí.
2: Ẹ ṣe olóòtú mi ò mọ orin tí a fẹ́ kọ sí gbẹ̀dọ́ lọ́rọ̀ Kábíyèsí. Ṣùgbọ́n nǹkan tó wà ńbẹ̀ ni pé ará ìlú ṣé wọ́n gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ni àbí ẹ̀rú bà wọ́n láti bá wọn sọ̀rọ̀ bí ẹ̀ bá dẹ̀ lè bá wọn sọ̀rọ̀ ìyàwó wọn náà ẹnu wọn.

0: kábíyèsí ṣùgbọ́n o èèyàn sọ pé èèyàn tí tí ò mọra tó ń bá sọ̀rọ̀ fún á wá máa họra.
1: Ẹni tí ò mọra
0: ayò tó ń bá sọ̀rọ̀ fún ara ló máa họ ara. Tó jẹ́ pé kò sọ̀rọ̀ yẹn tá kà sí ara yẹn lá wàá họ ṣùgbọ́n kò mọra. Ìyẹn ni pé kò mọ ìbáwí kò lójú tì lápè bẹ́ẹ̀. A wá máa dúró a wá máa wojú ara lá máa họ. Ẹni tí ò mọra tó ń họra kò sí kankan tó ń họ o. Àìgbọràn náà ni kábíyèsí. Ẹ má jẹ́ kí ìyá yìí ẹ má jẹ́ kí wọ́n jèrè ọ̀rọ̀ lára yín lórí ìyá yìí. Àbí pé wọ́n ṣẹ̀ máa lọ sọ́dọ̀ àwọn ọba lọ́ba míì kí wọ́n máa pè yín fẹ́ràn àárín ẹgbẹ́. Àbí kí wọ́n máa fẹjọ́ yín sùn pé alágbájá yìí ẹ jẹ́ káwọn ọmọ ẹ̀ tàbí ẹbí ẹ̀ kó bá dìde pé lè níṣẹ́ ẹ lọ. Àrífẹ́ ńlá ni o. Ẹ ti gba èdè ẹ ti sanú ẹ̀ dandan ni kẹ́ ẹ san. Wọ́n bá ṣe lọ máa fẹjọ́ sun àwọn olórí tó di paramount ruler. Àbí pé ó ṣe bákan kó ṣe máa pè yín lérí ìlú. Ẹ wá bínú ẹni ṣe lẹ́fẹ̀ẹ́ sàn. Ẹ wá bínú sàn ṣùgbọ́n irọ́ ti lọ. Aṣọ òbọ̀ yẹmọ́yẹmọ́. Wọ́n yẹ ti wọ̀rọ̀ ìwọjà. Wọ́n ti sọ̀rọ̀ sí yín ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ ẹ sọ kí wọ́n sọ. Orí Adé kábíyèsí o. Wọ́n á ní pé ẹ̀ má máa dá lóhùn. Àmọ́ ló bá bíyèsí tiẹ̀ tó ti tàbùkù ìlú yẹn kábíyèsí. Ẹ jọ̀ọ́ a tún fẹ́ jọ sí o. Ẹ jọ̀ọ́ ẹ sanwó yìí. Ẹ ṣe olóòtú.
1: Pásítọ̀.
2: Ajagunbadé òde, ọba Adéwọlé Bọ̀bọ́yé, èèyàn kúkúrú àbíwá kankan. Mi ò kórí kí mò ń yìn wọ́n ni. N tí mo kàn fẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni pé ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan ni tòdèrè kókò nílé ìlọrin. Ìgbà ni gbogbo nǹkan. Lóòótọ́ ẹ lábúrò yín ló ṣe tí ò da. Bá búrò yín bá dẹ̀ ṣe tẹ́yìn dẹ̀ ti gbà kan rí pé kò ní da ká ṣe báyìí. Ẹlẹ́ ẹ mọ mọ̀mọ́, ẹ mọ̀ wọ́n dáadáa, ẹ mọ gbá ẹ mà wo nípa wọn. Ìdí nìyẹn náà tó yẹ kẹ́ ẹ fi tètè ṣe tó yẹ kẹ́ ẹ ṣe. 150 lówó wọn kù. Ẹ gbìyànjú ẹ bí lẹ́yìn ìgbà yẹn lẹ́sẹ̀ jẹ́sú lẹ́sẹ̀ jẹ́ iyán ẹ̀sẹ̀ jẹ́ rẹ́sì náà gbogbo ẹ̀ lẹ́sẹ̀ papọ̀. Ẹ jọ nítorí Ọlọ́run n tí ò bá wọn ní tó yẹni ló yẹni ó kun ọrùn ọyádìẹ ó dẹ̀ yádìẹ o ẹni tí ó fà ni ò yẹ o. Àti gbọ́ ṣé wíwọ́n epo ni àbí àìrówó rà á.
0: Rọ́jọ́ tí wọ́n gba epo bá amòye tí wọ́n gbà níbẹ̀ àdẹ̀wà bẹ̀ tí wọ́n gbà sínú mọ́tò wọn.
2: Àbí so ẹ ro dáadáa ẹ ro kínní pé kó kú ò ń bẹ̀. Ẹ̀yin náà sọ nǹkan kọ̀ọ̀kan tó tí mo dì mú pẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ní téèyàn bá ti rí ẹ̀bìtì èèyàn lè ti máa yẹ ẹ̀bìtì sẹ́gbẹ̀ẹ́ kan ni téèyàn ó fi ráàyè sí i tí ó ṣe. Ẹ bá ń pa àwọn ẹranko gan ní ìsìn wọn ti gbọ́n gidi bàjẹ́bàjẹ́ kò sí irú tẹ́ẹ̀dẹ́ pápẹ́ fún tọ́mọ́tọ́mọ́ tó mú wọn lọ títí mọ́.
0: Àgọ́tà tó jẹ́ kó rí èbè ló ń rìn kiri.
2: Bímbo
0: rí èbè ló máa ń.
2: So ó ti gbọ́ ọ̀sán ni basu ẹ jẹ́ ọ̀dẹ̀ ní bá ètò ìsíbẹ̀ jẹ́ nítorí tòun. So ìdí nìyẹn kábíyèsí Ajagunbadé òde ọba Bọ̀bọ́yé Adéwálé Bọ̀bọ́yé. Ẹ̀yin náà sá ní nǹkan tó jẹ́ dúkìá tẹ lè fi sọ pé kì í o ya ìlú lélẹ̀ yọ ya ẹ lọ fún ya ìlú owó ẹ̀kọ́ tiẹ̀ kí n tiẹ̀ bọ́. Àmọye nǹkan míì tẹ́ ti gbé wá tá a ti tẹ̀rì mọ́lẹ̀ tá a níyàn tó wá pé ti kábíyèsí ẹ fílẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀mọ̀ yìí tó tún lọ tẹ ọ̀rọ̀ dàgọ̀ ọlọ́pàá tó dé gbogbo ẹ̀. Ẹ rí ilẹ̀ yẹn fi máa tètè wẹ̀ kó jàre ọyẹ́ ìyẹn mọ́ wẹ̀ kó jàre ọyẹ́ ni ẹ dá mọ̀mọ́ yìí lóhùn. Sẹ́rí etí ti wá ti kún lóríṣiríṣi mọ̀mọ́ dá ọ̀dọ̀ ẹni yé pè tọ̀sán tó ru ni mọ̀mọ́ gan ń pè pé ṣé kò tún ti dá yín lónìí ṣé kò tí bẹ́ẹ̀ dẹ̀ ṣe gbogbo tí ẹ̀ ṣe lọ́yẹn ni mọ̀mọ́ yẹn mọ̀.
1: Pátápátá.
2: Ẹ jẹ́ ṣòtọ́ ọ̀rọ̀ fún yín gbogbo tí ẹ̀ ṣe pátá ńbẹ̀ yẹn kò sí èyí tí wọn mọ̀ ńbẹ̀. Ṣé ẹ má wàá jẹ́ kí ìyá ó ń yá kó tẹrí gba sọ tán kówó lọ jáde irú owó bẹ́ẹ̀ kò wúlò mọ́. Ìgbà tó nílò ẹ̀ ó ní mọ̀mọ́ sọ̀rọ̀ ó sì ṣe pé òun ò lọkọ mọ́ torí pé òun ò bímọ torí pé òun ò nílé lórí torí pé òun ò lẹni tí wọ́n jà fóun àwọn rédíò tó tún jà fóun ò tún gbọ́ràn sí wọn lẹ́nu. Ó ṣàka gbogbo ẹ̀ lọ ní mọ̀mọ́ ẹ má sọ gbogbo ọ̀rọ̀ débi ẹ má sọ̀rọ̀ àsọtán. Ó yí Ọlọ́run Ọlọ́run tó lọ́rọ̀ ẹ̀mí yín tẹ́ ẹ fi ń lọ 79 báyìí ó ní dì inú òfin inú ọ̀la ọmọ pàdọ̀rọ̀ yẹn ó yan gan ilé òun tí wọ́n tẹ gbogbo òjò tó tún jò wọlé ńbẹ̀ ó bá tẹ rówó yẹn òun fi at least kábíyèsí ẹyin náà gbọ́ yẹn. Ẹ já bòyá ẹ lórí ẹ bo láṣìírí.
1: Ẹ̀gẹ́ torí ilé gan.
2: Ẹ fún ní nǹkan tó bá tẹ tó jẹ́ ẹ̀tọ́ tiẹ̀. Tó jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ lọ́dọ̀ yín ẹ ṣe.
0: Ló fi tọ́jú ẹ jẹ́ kí wọ́n fún kó fi tọ́jú ara ẹ.
2: Ẹ ṣe.
0: Kó kúkú fọkàn kúrò.
2: Tẹ́ ẹ bá lè fi kun èyí tó sì jojú lówó tiẹ̀ ẹ fi kun ẹ fún ẹ fún ọ̀run ó gbè yín o. Ibi tẹ́ ẹ dẹ̀ dìímú yẹn wọn ò ní dákun lẹ́yìn yín o. Ọ̀já tọ́lọ́run fi ń pọ̀ yín níbẹ̀ kò ní já o. me so pe ajagun gbadde awon eyan ma yin daada o to le

0: gbajúgbajà lórí rédíò káàkiri wọn dárúkọ yín ṣùgbọ́n bẹ́ẹ̀ pé n tí ò da ni pé káwọn kan dárúkọ ní dáadáa káwọn kan tún máa dárúkọ ní ìdàkejì ẹ rí pé kò da kí ó gbẹ lọ ní dáadáa yẹn ìlú ti níyì ẹ ṣe tó tọ́ fún ìyá arúgbó yìí ẹ̀yin náà ó dàgbà o mo gbàdúrà pé ẹ dàgbà o ẹ jẹ ju àwọn ará iwájú lọ o ṣùgbọ́n ẹni tí ó bá dàgbà tí ó sì pẹ́ láyé kò ní tẹ̀sọ àgbà mọ́lẹ̀ ìdí nìyẹn tí mo ní kẹ́ ẹ ṣe wọn bá tẹ̀lé ṣe àbúrò yìí ti ṣe tí ó ṣe a mọ̀ pé kì í sẹ́yìn ló talẹ̀ fún wọn kílẹ̀ ló talẹ̀ rẹ̀ ṣùgbọ́n mo ti lè wáyé bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ talẹ̀ fún sàṣà owó gidi kì í sowó sẹ́ owó gidi ni yíbò tẹ́ ẹ talẹ̀ yẹ fún owó gidi ló san bẹ́ẹ̀ wá gbowó kí ló ti wọ̀n sanwó ìyá ìmídélè ẹ láàbúrò yìí ló ti lọ náwó nàkúnà àbúrò yìí yẹn náà yẹ kẹ́ ẹ pé kí wọ́n fi ewé kí ló kọ ẹ̀ mọ́lẹ́ tí. àbí sọ ibi tí a lè sọ níwọ̀n àbádé nìyẹn lénìí pé kẹjọ ẹ pè wá kẹsẹ̀ ní owó màmú màmá.
1: ẹjagungbadé ti ìlú òde òde community ẹ dákun bó ṣe rí làwọn ọ̀jọ̀gbọ́n ṣe sọ yìí ẹ bá rí àwọn ọ̀jọ̀gbọ́n mi tó wà níbí kò sẹ́yìn ẹni tí ó fẹ́ràn àti máa ṣe láàfin aṣáájú nu wọn. gbogbo wọn ni wọn ń bọwọ fáwọn tó bá ti jẹ aṣáájú nítorí pé gbogbo wọn náà aṣáájú lọlọrun fi wọn ṣe. àwọn náà sì fẹ́ sọ̀rọ̀ àlùfàǹṣà sí ẹni tọ́lọ́run bá gbéga ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá wá gbéga kóun náà gbìyànjú kó gbéra ẹ̀ ga síbi tó dáa. kábíyèsí gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan ìjọta wọ́ọ̀dọ̀ yín kìí ṣe nǹkan díẹ̀ o ọ̀nà tá a gbà tá a fi dọ́dọ̀ yín tá a gbà padà kúrò lọ́dọ̀ yín ọlá ọlọ́run ni ká pè é. àtìgbà náà a sì gbọ́kànlé yín àgbà yín gbọ́ gẹ́gẹ́ bí n tẹ́ sọ àgbà yín gbọ́ ńgbà náà wípé odidi ọba kò ní sọ̀rọ̀ kó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ báyìí ẹlẹ́ẹ̀sọ bẹ́ẹ̀ mọ́ àbí kí n ṣègbà pé ẹ̀ tí sọ pé ẹ sọ bẹ́ẹ̀ mọ́ kí n ṣègbà pé orí ọ̀rọ̀ yín lẹ wà ṣùgbọ́n ń bù ọ lẹ́gbẹ̀ wá wọn ní kì í jẹ́ oníyè téèyàn bá ti sọ pé òun ó ṣe nǹkan ẹ mọ̀ pé ẹni tẹ́ ẹ ti sọ fún pé màá ṣe nǹkan báyìí fún ọ lọ́jọ́ báyìí ọkàn ẹ ò ní kúrò ńbẹ̀ mọ́.
0: oṣù kẹfà ẹ tún ní ìparí oṣù kẹfà ó tún di ìparí oṣù keje náà lọ oṣù kẹjọ lọ ìkẹsàn ló tún parí lọ yìí sọ yẹ kó rí bẹ́ẹ̀ ìkẹsàn tún ti parí bẹ́ẹ̀ inú ẹlẹ́dẹ̀ sọ ọdún lẹ ṣe gbogbo ẹ̀.
1: kò yẹ rí bẹ́ẹ̀ o kábíyèsí ẹ̀yin ará ìlú òde community àṣẹ bẹ́ẹ̀yàn náà nìyín mo sì mọ̀ pé ẹ̀ ń gbọ́ rédíò kí ló dé ẹ wọnú ààfin yìí ẹ bá kábíyèsí sọ̀rọ̀ pé ẹ̀ ń gbọ́rọ̀ wọn lórí rédíò kò sì múnú yín dùn àbí inú yín dùn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ọba ọ̀dọ́ yín lójoojúmọ́ lórí rédíò yìí tí ò sì ń ṣe pé wọ́n ń yìn wọ́n bí kò ṣe pé wọ́n sọ wípé ó kù díẹ̀ káàtó ẹ bá kábíyèsí sọ̀rọ̀ ó láwọn ìgbésẹ̀ tí aláàfẹ́ gbé ńgbà náà kó tó di pé a lọ ọ̀dọ̀ wọn tí wọ́n ṣe ìlérí torí a sọ wípé a fẹ́ rin ìrìn àjò dọ́dọ̀ déje lórí ọ̀rọ̀ wọn ṣùgbọ́n àárín ọ̀nà náà ni wọ́n ti bá wa sọ̀rọ̀ tí wọ́n sì ṣèlérí ẹ̀ ń gba ẹwà kọ̀ tí ẹ̀ mú ìlérí ṣe ń sìn kí lẹ fẹ́ ká ṣe. màmá victoria anike fábùnmi abẹ̀yìn ìyá ọlọ́run á túbọ̀ lọ́ra ẹ̀mí yín gbogbo ibi tí ó ń fẹ́ ìwòsàn tó ń fẹ́ ìmúláradá tó ń fẹ́ ìtúsílẹ̀ inú àgọ́ ara yín ọlọ́run á ṣàwòtán bẹ̀ ọlọ́run á fún yín lálàáfíà ẹ lè kú báyìí agbọ́rọ̀ ọlọ́run gbogbo ohun tó jẹ́ ẹ̀tọ́ yín ọlọ́run á gbà fún yín níbi tí ẹ̀tọ́ yín bá há sí ọlọ́run á gbà fún yín ojú òní yín ti ìyá ẹ fọkàn yín balẹ̀ ọlọ́run á ṣe ìyanu kábíyèsí àní sọ́jú báyìí lọ ẹ ṣe àtúnṣe ẹ ṣe ohun tó tọ́ fún ìyá yìí kọjọ tó lọ ẹ jẹjọ ara iwájú lọ kó tó di pé a máa dágbére lórí ètò yìí ń bọ́lá bọ́rọ̀ bàbá kọmọláfẹ́ òjò àti ọ̀sàrẹ̀ ń bọ́lá bọ́rọ̀ wọn dé.
0: níbi kọ
1: ẹni fẹnu ọkọ tilẹ
0: ibi kọ náà ló sì wà bàbá sọ pé ká má bínú ni torí pẹlú ìtara lèmi náà fi pè wọn níbi ọjọ mélòó kan sẹyìn pé ábà kí lọ dẹdé kí lọ fa sábà bí tó mú lọ sí nígbà yẹn lọdẹ fẹẹ lè máa sunkún gan lórí kí ló rò pé kò yí àwọn gan fúnra wọn pé kò yí wọn rárá pé bóun ni pé àwọn gan táwọn máa ń ṣe báyìí tó ẹ máa ń ṣe ni àwọn ọmọ gbà yẹn èyí tá a wá rí nìsín ni kẹ

0: jẹ káyì tí wà nǹkan ṣe ṣe lórí mẹsàn bá a bá ní kí ọsàrí wá síbẹ yẹn ìwé tí nǹkan òfin kò ní dára àwọn ọdẹ fẹ kọ ẹnìkan sọrọ àlùfàṣà sí àdẹfẹ kan kàn sọrọ anyhow tàbí kan lọ mọlọpàá kan láwọn fẹ fi mú àgbàlagbà kan ní àwọn fẹ fi mú pásítọ ènìyàn tá a fi gbé ìgbésẹ ta. So àwọn dúpẹ pé tó àwọn ọmọ tó wà ńlẹ wọn lè wá owó yìí síta gbogbo tẹ dẹ ní tẹ kó jọ tẹ ní sílẹ ní ìsinmi àwọn náà lọ fẹ jẹ lẹyìn 90 something ẹsẹ àwọn ọmọ náà lẹ tó kò lè ẹ jẹ káwọn ọmọ náà gbìyànjú kán lọ bá yín wówó yìí síta wọn bá yín wówó yìí síta kí wọn fi lè wo ohun tó ń bẹ ńlẹ yìí orúkọ rere ó sọjú wúrọ òun fàdákà òun ní sọjú bẹẹ lọ bàbá kọ ọmọ láfẹ òjò ẹ ṣe.
1: Èyí tó jù nínú owó ọlọ́run ti ṣe ẹ̀sán ó wá ṣe jẹ́ èyí tí ò jẹ́ bàbá gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n mi ti sọ ojú òní tì yín àgbáyé á dalẹ́ o ọkọ yín á balẹ̀.
0: Wọ́n láwọn láwọn ọlẹ̀ táwọn fẹ́ tà lóríṣiríṣi pé ṣùgbọ́n wọn ò rí ìyàn tó.
1: Sọfíọ̀ gbogbo
0: báwọn sọfíọ̀ náà rìnrìn rìnrìn náà lé lórí tó wọ́n bá ti wù kó rí ẹgbìyànjú kẹjẹ kówó ìjáde síta.
1: Bàbá ẹgbìyànjú o bàbá Kọmọláfẹ́ Òjó ẹ bá wa gbìyànjú ẹ jẹ́ kówó yìí ó jáde kí ó kọ yín kó mọ̀ lábàwọ́n nítorí ibi tí a gbé yín sí ipò tí a fi yín sí ẹ ní jábọ́ ojú òní tì yín. Ẹyin ọmọ bàbá Kọmọláfẹ́ Òjó ẹ bèrè lọ́wọ́ bàbá bí ọ̀rọ̀ owó ìṣe jẹ́ kí ẹ san owó náà ó kéré kìí ṣe ohun tó yẹ kó tàbùkù bàbá ẹ dákun bàbá ẹ ọlọ́run á kọ yín mọ̀ ṣe ẹ ní bàjẹ́. Ọ̀gbẹ́ni ọ̀ṣàrẹ Godwin ẹ̀yin náà ẹ bá wa ní sùúrù díẹ̀ fún bàbá.
0: Pásítọ̀ kan sì tẹ́kìsì mi ní.
1: Ìyẹn Pásítọ̀ Erinfọlámi.
0: Erinfọlámi kájọ kásámọ bínú pé àwọn ọmọ gbogbo kan ṣe bó ṣe wá rìn bí eléyìí. Pé ká mọ̀ bínú ká mọ̀ bínú. Tí ọ̀sàrẹ́ bá lọ gbọ́lọ́pàá wá ẹ mọ̀ rí pé owó oníjẹ kì í jàgbàdo.
1: Bẹ́ẹ̀ni.
0: Kì í ṣe pé mo sọ pé àwọn ọlọ́pàá ń gbowó o. Ṣùgbọ́n ẹ ṣàṣàwó tẹ́ fi kọ̀wé lẹ̀ ẹ ṣàwó báírò ẹ ṣàwó òwe ẹ dẹ̀ ṣàwó ọpọlọ ẹni tó fẹ́ bá yín kọ́ bẹ̀rẹ̀ fẹ́ kọ́ fúnra yín náà tí ẹ bá ti pé lọ́ọ̀yà lọ́ba yín kọ́ yóò ní kọ́nú kọ́ ọ̀kan nínú kí ọmọ tó wá rẹ̀ bọ́ sọ̀lọ̀ oríṣiríṣi ọ̀nà báyìí lọ́wọ́ ńlẹ̀ ìdí ni ẹ ti mẹ sọ pé wẹ pé dẹ́yìn ẹni ọlọ́pàá bá tiẹ̀ wàá mú ojú òní ẹ fẹ́ fi máa wo wò wọ́n ládùúgbò àdébẹ̀ tán wọ́n ní ká máa padà lọ́lé ká lọ yanjú ẹ̀ lé orúkọ ti kọ́ lọ ságọ̀ ọlọ́pàá kí wọ́n mọ̀ ààrẹ sí lágbájá máa rẹ̀ sí lágbájá. So báàrin yẹn ṣe jẹ́ ní ẹ̀kẹ́ jẹ́ ká rò dáadáa èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì tí a kò bá rò ó máa ń kì í ó dẹ̀ máa ń jóná.
1: Tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin tí ọ̀rọ̀ kan ẹ bá wa ṣe àtúnṣe nítorí èní kọ́ nítorí ọ̀la ni òun náà ló sì di pé gbogbo àwọn ọmọ ló ń fẹ́ ṣe òṣèlú òṣèlú báyìí ọmọ tí ó kọ bàbá ẹ bá sì ti bàjẹ́ ṣóle ṣòṣèlú. Ẹ dákun ẹ kíyèsára o ẹ jẹ pé ohun tí ò tó nǹkan ẹ mọ̀ jẹ́ ó bà wá ló kọjẹ́. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó tún ti bá wa ṣètò ní alọ́ àbọ̀ àbọ̀mọjẹ́ ọlọ́run ó ṣeun. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ Glo 99.1 FM tó wà ní Ìjàpọ̀ nílùú Àkúrẹ́. A dúpẹ́ pé ẹ ṣeun o. Ẹ̀yin náà tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ jókòó síbẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín. A sì tún sọ fún yín tó bá ní nǹkan tó dàbí pé ó mú kọ́kàn yín pòrúurò ó ń dà yín lọ́kàn rò ń fún yín ní ìṣòro ọkàn. Èèyàn kan wà ń bì kan ó ṣe nǹkan kan sí yín. Ẹ mọ ohun tí a lè ṣe ẹ wá sórí ètò agbọ̀rọ̀dùn níléeṣẹ́ Glo yìí. Ẹ wá sínú Ìjàpọ̀ nílùú Àkúrẹ́ ojúlé kínní Ẹ̀fọ́nláyè street Ìjàpọ̀ ni. Ńbẹ̀ ni Glo FM wà. Ńgbà ẹ bá débẹ̀ ẹ ṣàlàyé fáwọn ọ̀jọ̀gbọ́n. Ọlọ́run tó fi àwọn ọ̀jọ̀gbọ́n síbí á yanjú gbogbo ohun tó bá jẹ́ kùdìẹ̀kudiẹ náà. Ọkàn yín náà tún balẹ̀ àlàáfíà la fi ń ṣayé àlàáfíà wa ò ní di fíafíà. Mo dúpẹ́ lọ́wọ́ amojú ẹ̀rọ wa wípé ó ṣeun ṣeun àjọṣe wa ò ní bàjẹ́. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mi ẹ mọ dágbére fáwọn èèyàn wa ẹ bá sọ fún wọn kó dọjọ́ mẹ́jọ bàbá àbànà.
2: Ẹ ṣe olóòtú ará ilé mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé tá a ṣe wọ ọ̀sẹ̀ yìí tá a dẹ̀ ti wọ oṣù yìí tá a wọ ọdún yìí a ní fẹ́ kún parí ẹ̀ ó dọjọ́ mẹ́jọ.
1: Tó a ní fẹ́ kún parí ẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run pásítọ̀ Kúnlé Adébáyọ̀ ó dọjọ́ mẹ́jọ ni.
0: Ẹ ṣeun olóòtú ẹ̀yin aráalé rántí pé ibi tá a bá fi tá a bá ti gùn ní a ti sọ bí ọ̀rọ̀ ọ̀pẹ ṣùgbọ́n rántí pé ó bẹ̀rẹ̀ January dáadáa.

ẹ kúlé ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Mo kí yín ní orúkọ Ọlọ́run Ọba tó ju gbogbo ẹ̀dá àlàyé lọ. Pátápátá parí ọlá pérégede ogún ọwọ́ kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà. Iná iná àpáta tí ò ṣeé pa ọ̀dá nìkan ṣe jọba. Yàgbó yájú ọkùnrin ogun Ọlọ́run tí ò láláfiwé kò láláfijọ. Ó kéré kò ṣeé tẹ̀ lórí ba. Ó ga kò ṣeé gbá lórí. Ọ̀rọ̀ gọjigọ̀ ewú orí ò sọ dogbo jìgìnì bí àtẹ ilẹ̀kẹ̀. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo kí yín ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ní Àkúrẹ́ àti ní Ondo State ní orílẹ̀-èdè àgbáyé gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Mo sọ tẹ́lẹ̀ sí ayé yín gẹ́gẹ́ bí ọmọ májẹ̀mú ìpè tó dájú. Ohun tí mo wí ni wípé between 24 hours tí ṣe ọjọ́ kan olóore àyànmọ́ èyí tí ayé rẹ nílò lórúkọ bàbá o máa bọ́ sọ́wọ́ ẹ̀ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ṣe àmì. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ń ṣe àmì mo wí lórúkọ Ọlọ́run Ísírẹ́lì. Mo wí lórúkọ Ọlọ́run Ísírẹ́lì gbogbo ọwọ́ èyí tó wúwo sí ayé rẹ tí ò jẹ́ kírin àjò rẹ ó tayọ lórúkọ bàbá tọmọ tẹ̀mí mọ́ kí ọwọ́ yẹn ó gbẹ dànù. Gbogbo ẹ̀dá àlàyé tó bá rí àmì ṣe ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi mo wí lórúkọ Ọlọ́run Ísírẹ́lì. Ogun tí ò ṣẹ́ fún àwọn ìran tó ti bí ọ ogun yẹn máa ṣẹ́ fún ọ lórúkọ Jésù. Ogun yẹn máa ṣẹ́ fún ọ lórúkọ Jésù. Ogun yẹn máa ṣẹ́ fún ọ. Ogun yẹn máa ṣẹ́ fún ọ. Ìrànlọ́wọ́ máa dìde sí ọ. Ìrànlọ́wọ́ máa dìde sí ọ. Gbogbo ẹ̀dá àlàyé tó ń gbọ́ mi mo rán àṣẹ ọ̀rọ̀ sí ayé yín lórúkọ Jésù. Ìrànlọ́wọ́ máa dìde sí ọ. Orúkọ mi ni Prophet Jimo Imole Ayo bàbá kọ́kọ́rọ́ agbára. Bẹ́ẹ̀ ṣe máa ń gbọ́ prógráàmù kọ́kọ́rọ́ agbára ní every Monday ní Glow FM 99.1 FM. Bẹ́ẹ̀ ṣe máa ń gbọ́ òun náà ni program náà tún ti dé orí afẹ́fẹ́. Olúwa sọ fún mi lónìí pé òní máa yàtọ̀ díẹ̀. Olúwa sọ fún mi pé kí n pe àdúà fún gbogbo àwọn tó ń gbọ́ mi. Olúwa fi àṣẹ rán mi sí yín. Ó fi ìtúsílẹ̀ rán mi sí yín. Ó fi ìrànlọ́wọ́ rán mi sí yín. Ó fi ògo rán mi sí yín. Mo wí tàṣẹ tàṣẹ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ máa jáde sí ẹ. Ìwọ ọkùnrin yẹn mo fẹ́ kó ṣàmí. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ máa jáde sí ẹ. Ìwọ obìnrin yẹn mo fẹ́ kó ṣàmí. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ máa jáde sí ẹ. Má jẹ̀mú má dìde. Èyí tó ń ja ayé ẹ lógun àmì ni kó o ṣe ń bi tó ti ń gbọ́ mi. Má jẹ̀mú yẹn bàjẹ́. Àmì ni kó o ṣe ń bi tó ti ń gbọ́ mi. Má jẹ̀mú yẹn bàjẹ́. Ìrànlọ́wọ́ tó ṣòro gbàgbọ́ lórúkọ Jésù ó máa jáde sí ọ. Ìrànlọ́wọ́ tó ṣòro gbàgbọ́ mo ló máa jáde sí ọ. Gbogbo ẹ̀yin tí ayé ò kí kú oríire láti January títí wo àkókò yìí mo kéde rẹ̀ lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ lórí ohun tó ti ń sunkún lórí lórúkọ Jésù. A máa kí ẹ kú oríire. Ọkùnrin kan gbọ́ mi lọ́wọ́ ẹ̀rí ló máa parí ẹkún tó ń sun. Ẹ̀rí ló máa parí ẹ̀. Ẹ̀rí ló máa parí ẹ̀. Ẹ̀rí ló máa parí ẹ̀. Ẹ̀rí ló máa parí ẹ̀. Mo sọ tẹ́lẹ̀ bí wòlíì Ọlọ́run àlàyé ẹ̀rí ló máa parí ẹ̀. Ẹ já sáré lọ sínú ìwé mímọ́. Ẹ já sáré lọ sínú ìwé mímọ́. Nínú ìwé Joshua chapter 6. Joshua chapter 6 verse 1. Mo ní story kan tí mo fẹ́ sọ fún ẹ mẹ́. Gbogbo ọmọ ológo tó wà láyé gbogbo wọn ló ní ogun. Gbogbo ènìyàn tó bá ti lógo tó fẹ́ sọdá sí ìkóríta tó kàn gbogbo wọn ni wọ́n máa ní ìlà kọjá. Kí là ń pè ní ogun? Ogun ni ohun tá a máa jà ká tó kọjá sí ìpele tó kàn. Ogun jẹ́ exam. Ogun jẹ́ assignment fún gbogbo ọmọ ológo tó wà nílé ayé. Joshua chapter 6 and verse 1. Njẹ aha Jericho mọ gaga? Àwọn ènìyàn Israeli ẹnìkan kò lè jáde ẹnìkan kò sì lè wọlé. Aha Jericho mọ gaga? Ẹ má gbàgbé ìtàn àwọn ọmọ Israeli. Wọ́n kú ní oko ẹrú ní ilẹ̀ Íjíbítì. Wọ́n lọ sí ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin. Kì í ṣe pé wọ́n dédé disappear débẹ̀. Wọn ò dédé disappear wọnú ilẹ̀ yẹn. Wọ́n ja ogun kan tó wọbẹ̀. Àwọn tó bẹ̀rẹ̀ ogun yẹn kì í ṣe àwọn ló parí ẹ̀. Àwọn ọmọ wọn ló padà dé ilẹ̀ lérí. Ẹnìkan ń bá mi sọ̀rọ̀. Mo gbàdúrà fún ẹnìkan tó ń gbọ́ mi níbi tó ti wà. Ogun tí ò ṣẹ́ fún àwọn ìran tó bá láyé tí àmì bá jáde lọ́dọ̀ ẹ̀. Ogun yẹn máa ṣẹ́. Aha Jericho mọ gaga. Ẹ wò mí sà. Ẹ gbọ́ mi níbi tá a ti ń gbọ́ mi. Tí Jericho bá wó àwọn ọmọ Israẹli ò lè kọjá sí ìpele tó kàn. Lára àwọn ogun tí àwọn ọmọ Israẹli máa jà kí wọ́n tó dé ìpele tó kàn òun ni Jericho. Òun ni Jericho. Ogun yẹn aha wọn mọ́. Wọn ò lè ríran láti kọjá. Ẹnìkan ń bá mi sọ̀rọ̀. Ẹnìkan ń gbọ́ mi lọ́wọ́. Lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ ọfà tó gbé ẹ pamọ́ fún olóore.
ofa yen jade e sare gbadua yi ni gbogbo bi ta tin gbo mi e sare gbadua ni gbogbo bi ta tin gbo mi ofa e to gbe epamo ofa to gbe epamo loruko baba to mo temi mo gbadua pe oruko jesu le kan to pe olorun ayo baba lola le kan gbogbo ofa to gbe mi pamo be si jade atura oruko jesu gbogbo ofa to gbe mi pamo ma jade ani to ngba ma gbadua yen ma gba ofa gbe ni pamo fo lore be si jade ofa gbe ni pamo fu olore ma jade gbogbo ofa ti o je ko lore ri mi e to wa lagu ara mi be si ma jade jesu kese oluwa wa jesu oluwa wa ofa o ma ngbe yan pamo fu olore olore a wa lodo e iwa to lere jo ma marin iwa to lore a jo ma se sugbon ko ni le sianu e awon kan wa ton gbo mi lowo ibi se ti won wa e to le gbe won dide wa nbe e to le sanu won wa nbe sugbon won o ri won enikan wa gbogbo awon to ya ko sanu e se ni won korira e sare gbadua nbi to tin gbo mi mo so tele si aye ko to gbadua yen adua to fe gba yi o lo ma se ogun aye e adua to fe gba yi lo ma se ogun aye e sare gbadua yen pe oruko jesu la kan to bi oluwa se instruct mi ni mo se nse yi oluwa so fun mi o ni ranse mi o ni monday akoko ninu osu ma fi lead the prayer fun awon eniyan lori program yi sare gbadua yi ko pe oruko jesu la kan to pe olorun apostle ababalala wa kegbe nibi to ba wa gbogbo ofa to so awon olore mi dota mi e ma jade o ya

0: Hello? Hello?
1: Hello?
0: Hello?
1: Hello?
0: Hello?
1: Hello? Ẹjọ́ mo lọ́kẹ́ gbàdúrà fún mi ni.
0: Orúkọ Jésù, gbogbo ogun tó ń jà ọ́ tí ò jẹ́ kó ka ìṣerere, ogun yẹn ṣẹ́.
1: Àmì.
0: Ìrànlọ́wọ́ ojú ọjọ́ máa jáde sí yín. Àga ọlá tí mo rí níwájú ẹ̀yìn, o máa jókòó mbẹ̀.
1: Àmì.
0: Gbogbo ẹni tó sọ pé ìṣeré rẹ ò ní ṣojú ń kó kọjá sí ọ̀run.
1: Àmì.
0: Ìrànlọ́wọ́ ojú ọjọ́ máa jáde sí ọ, Jésù Olúwa.
1: Àmì.
0: Ẹ pè mí lẹ́yìn ètò, God bless you. Orúkọ mi ni Prophet Jimoh Ìmọ́lẹ̀ Ayọ̀, bàbá àkọ́kọ́rọ́ agbára, ọkùnrin alágbára. Tí n bá ti ṣe tọ́ǹsì, nọ́mbà tó máa pè mí sí ni 080-6430-6132 or 081-2307-1219. Make sure pé o tètè dé ní ọ̀la sí kọ́kọ́rọ́ agbára, pé nọ́mbà yẹn máa darí ẹ bó ṣe máa lọ. God bless you. Ọjọ́ mẹ́jọ máa tún pàdé ẹ.
2: The Pillar of Platter Redemption Ministry,
3: aka Kokoro Agbara,
2: gbé ìpàdé Solution Hour
3: yóò máa wáyé ní gbogbo ọjọ́ Tuesday,
2: tí a pe àkọlé rẹ̀ ní
3: Solution Hour.